0: òkìtì ọ̀gá òṣèkú gidi wọ̀ fọ́ba aládé ọba lúgan nìkan ló mọyì ọ̀nà tí kán tọ̀ ṣe ti kágbóhùn sáfẹ́fẹ́ fẹ̀yìn ẹ̀ 32 FM 94.9 laughter house orí òkè tètè premier mọ́kànlá ìbàdàn.
1: ojúmọ́ òní tún mọ́ ọ̀yẹ́ àlàáfíà là kedere lójú ọ̀run oníṣẹ́ ọwọ́ ń rẹ́rìn músẹ́ oníṣòwò ń fẹ̀yìn láàárọ̀ kùtù bẹ́ẹ̀ lára oníṣẹ́ ìjọba ń gbá yágiyági torí bá méjì kọ 32 FM ni wọ́n ń gbọ́ 94.9 ọjọ́ ayọ̀ lónìí.
0: 32 FM 94.9 laughter house orí òkè tètè premier mọ́kànlá ìbàdàn.

0: ojumo ti mo loni oye ti la peregede ojumo owo ta tete ku tin se bale oro yin ati gbe apa o se gbe o agbe se wa ona tototo a fe lanu bayi oro si jade nbe o da bi topebe eyun pepe to je wi pe to ba fe lanu na ni se oba mi edumare adupe o awa laji toni a tun ba won jito la logo olohun oba mi edumare a wa ni du oseju kan funra wa e ka ro o akiyin akwa yorunbo dalaye ikanni 32 fm ni won pe bi ori oke tintin premier ni mokola ngboro lubadan ibe na la fi kale si kaakiri agbaye ni won gbo wa mosolana pe awa lo ni su o a sagba alagbagun tori pe iyala ya alagbagun oni gboju titin ko fi yan tore abe ti oba gbese lokun iya yin gangan na laje dubule si ko se be ti o wu ko ni lari aye ti gba gboro wa la fi fa kale ile si gbe laburuku wa la fi tere kari oloko 32 fm fe yin eni kin gbe debe kaakiri agbaye ni won tin gbo wa o kuro ni radio elekun jekun te wa de to gate ibadan te wa mo wa kaakiri pe bo lo wa yo han si awa na ko ba mi edumare ni fun wa se e ka ro oni lojo kejilelogun osu keje okolelegba odun ati mefa leyin ko oluwa wa leji leji bi teyele ore meji meji oba mi edumare o ma nse fun alakotun emi ni kunle faniyi ifala tv computer adapa ifami baba vende logbode o
1: yes
0: ati pale iroyin ti o ni apun baba pon lu ninu emi ni kankan ni mo wa
1: atude gaga bi se wa lowuro toni woni yara ko topo okuku gbogun ore ti ife ba tin be laarin won se riru ife tin be laarin emi ati fami ni nsin in gbogbo e fin dun
0: ondun ondun
1: in lo fin dun laarin wa iba wa se wi pe
0: assignment ni e mo wa die
1: oh god won ti fe mo wa die
0: e mo wa die assignment
1: e ja wa na o mo ni fe ara wa to ba je wi pe ife n be laarin gbogbo molebi ife n be laarin egbon ataburo ife n be laarin awon ti won dari ilu atawon ti won dari orilede agbaye ko ba da ju bayi lo
0: o
1: e ja fife si gbogbo nta ba nse ori ti lojo anu anu olohun ko ma ba yin lo
0: ami ase
1: e bo bon te ba se aro ala ko ma wa pe
0: lo ami jesu
1: ori pe ko se pe amen
0: amen praise the lord
1: hallelujah
0: take be
1: Allah akbar
0: hallelujah
1: eriwo ayagbo
0: e karo oni o oni nje o
1: e pele
0: se wan ko ni oni nje
1: eri ni wan se in the name of the father and the son oni se olu sholomo momo lo ko mi agbenu so yin ti eri taya leni ti tun sojo wednesday 44 minus 4 mo tun se kini mo 40
0: ah ni 40
1: ah mo 4 mo 4 mo 4 mo 4 mo 4 mo 4 ifami
0: ai mo ah hi
1: ya karoyin
0: awon ireyin loloko ojo kan ti wa nibi opo won se si gbo oro mi opo lita ba ti ele kan kan masalai menu awon kan masalai menu ba
1: won
0: ireyin the punctual lowo mi
1: iwe iroyin daily trust nbe lapa
0: ba kan na ni the guard won wa nbe
1: be na ni mo wonu iwe iroyin nigerian tribune
0: banga dwan be pelu
1: di guide na wo de ajo mo wonu gbogbo e
0: wonu ara wa na a si mo jade oya o ani gbere la re ko ka ma wo loju oye ja wa mu awon efo elede ka fi mo tu ko reyin wo iroyin akoko ti ma mu akori re ni mo gboju gbere bosina we reyin di punch so jere laaro yin oju iwe keji na si ni wa ni pe ilegbimo asofin agba orilede wa nigeria papa julo ilegbimo asofin agba keji asofrep ni o won ni ogun ko le la ma nse a ni se ogun ko de latari ajo ojo be ti won ni o je ofege e ta won kan gbe kale ti yo nri si igbe laruko idokowo laarin le okere atorilede wa nigeria ilegbimo asofin na ti ni pe awon fun gbogbo awon ajo ijoba eka ijoba ati awon ile ise ijoba ti oro kan ni gbedeke wakati mejidini adota kin won fi yoju sile kin won si wa wi tenu wa baka na ni le soro pe ewo se ri gbogbo awon eka ati ajo ati le ise oba ti won na kale ebu si won gbodo wa wi tenu wa be na si ni won ni wi pe won ti ran si pe bianca ojuku lori nto ni won se pẹlu ifọrọwanilẹnuwo nipa ile iṣẹ ọbẹ eto ri sile okore naa ni so si ni pe to ba di ọjọ isegun tuesday yoo fi ọju kan le bẹẹ naa ni wọn ni pe mo fi ti ẹkọ mi lọrun adia fun ẹka ati owu ati pe to ba ti lo kọri ko ni fori ki ibubajọ wọn ni fẹmi falana o ti yọ payọsẹ rẹ lori pe yoo ṣe agbẹjọro fun adeyemi eyi to n pete pero tele won ni kina lo fa because oro hun on be ninu oju iwe keji iwe royin punch to jade lara yi e mu ke ka ke ga ye be ye be
1: ifa mi
0: yes my peace
1: oro to omulede won ogun ni o ah ojo tin ro ti o ti ro to ni ah ti meni eji on wo pa tu wa gbo lapa bi gege bi iwe royin ti Nigerian Tribune ba won na se gbe royin loju iwe kesan ninu iwe royin ohun egbo o won ni ile ise eleyi to je lati office eni tin se olubadamoran leka abo lorilede Nigeria National Security Advisor onsa won ni ati eka eleyi to je ti SGF awon na ma ti ni wipe awo mo kankan pare o bo loro ti je bo loro ti je won ni ewo oro boyin lo tu awon loju awon le salaye re amo to ba tin doro na ki won ni ko ye awon o won ni tori looto awon gba awon letter kankan latodo adeniyi adeyemi won ni amo leyin ti awon gbe awon igbese ka se awofin tawon o pe ah kini o fe jora awon o kini ko fe jora discrepancy in loyinbo ti won fi
0: de
1: oh my god won ni lawon ba ni awon takete so on to ba ni se pelu e ka na ama be ba kan so waju e gba wo iroyin Nigerian Tribune ah oro po nbe
0: tani ta lo je fo be tonu obe toni musu je ah
1: oji we keso Nigerian Tribune gbogbo yin lowo yin wa nbe loke ni isin
0: ah nbe loke
1: ifa ifa
0: mo bi te ko mi lorun
1: won wa se ibere kan nile asofin yen lana won ni wipe ingba egba letter lo to ama bobo ta nso yi o se awon ipade kan pelu awon kan lati ile okere won ni ko ye yin ni se da won people yi a ma nso fun won bo se mo pe won le lo ba awon people yen soro leyin wa
0: leyin ni leyin lo lo bi nso
1: o du wa si re ko to gbogbo bi to ra wa iso loju o
0: ka ye du dara bi agere se ye igbe ya
1: e pa
0: yun de jamu mi gbogbo re lokunu weroyin laaro yi e ta mutan to iroyin kan jarin ni pin do ah wa mo nti yo wa jasi o wa ni pe en to je adari le igbimo asofin ni ipin londo ah o da bi igba ti won fowo si juwe le fun o wa ni pe ewo on fi run mu ni bi awon asofin ti won lo bi mokanlelogun bi won se fowo si iwe kan iru iwe wo ni ah ni gbele men to gun opa e bo si oju iwe kejo iwe iroyin punch to jade laaro yi ke mu nbe ke file mo ke si ka daada
1: ifa mi eti to ba gbo part 1 o ye ko gbo part 2
0: be ni
1: wa wo part 2 sinima yen gangan ninu iwe iroyin Nigerian Tribune loju iwe kankan le ni ogun ki lohun to fa sabi sabi den se pe den se to fi di wi pe awon asofin kan won kowe won kowe o e wa gbo o won ni oro lo tin se bi oro ni ile asofin ti ipinle Ondo lori owo kan eleyi to je 44 million naira million mokan le ni merin le ni ogoji naira won ni owo kan eleyi to ye ko lo si eka ti o sopadec amo abenugan le asofin ona ti wa soro wi pe be ba ni evidence e gbe wa na te ba ni awon kan te le ka wi pe eyin na mo pe asowo yen a se bo se ye ka se tan allegation won ni e confession kan wa ni o de ba ni te fi le gbe esun yin lese e mu jade odoju iwe kankan le ni ogun Nigerian Tribune
0: oro to ba se dani loju ko ni kose lenu
1: eni o ko se ngoro enu
0: so e ji kin mu eleyi o wa ni pe iro oku ni won pa ma daado ni ku lai lai ati pe o gboro yo fe ge yi te ngbo kakiri e ma fi eti ire e ma fi gbo tori pe iro ni ko si o to lokan nibe eni tu je alakoso fun oro eto abo lorilede wa Nigeria soro o ni pe wo sheri iro ni won pa o ati pe royin te ngbo kakiri iroyin eleje ni ninu radio ti o na antenna bi po on ti ko fi po on sile o ni pe iro ni o o ni sheri awon ti won gboroyin o fe ge na kakiri won ri pe ese abo orilede wa Nigeria ti mule daada won wo ko na wo na ni awon fi da awon lopo ile eke eto abo ni won fi gboroyin na kakiri opa bi yu abidun oro na wi pe ohun oko we fi po ohun sile o leyin gba ti awon niro ti won na ogeda agbagba si pe egbo se o to le fe ko fi po le o ni pe iro ni won pa emi ko o se agbe kin sin lenu
1: agbe
0: sin lenu
1: e soro si
0: o wa ni se gbogbo awon ti won gboroyin kaakiri hun awon tesi ofin bo awon si fi kele ofin gbe won won si fenu gbole ni waju ofin
1: won
0: be ni oju iwe kerin la iwe royin the punch to jade laaro yi
1: loju ìwé kejìlé ní ogún nínú ìwé ìròyìn Nigerian Tribune. Ọ̀rọ̀ jáde láti àjọ àjọ eléyìí tó ń bójútó ọ̀rọ̀ bó lóúnjẹ ti ń ṣùwábọ̀ tó lágbàáyé. Bí wọ́n ti gbé ìjábọ̀ kan léde o, ilẹ̀ Áfíríkà kí n ló dé kí n ló ṣẹlẹ̀. Wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé lásìkò tá a wà yìí, ilẹ̀ adúláwọ̀ ti ń ṣe Áfíríkà. Wọ́n láti fẹ́ di apá ibi tó jẹ́ wípé ẹbí o.
0: Ẹbí mọ̀mọ́ ń pa mí o.
1: Ọmọdé bi o pa wa, ebi o ni pa yin.
0: A ṣe ni pe ebi.
1: A ni pe ebi. Torí wọ́n ní láàrin àwọn tí wọ́n ń gbé ní ilẹ̀ Áfíríkà lásìkò yìí, àwọn tí wọ́n là kalẹ̀ wípé ebi iná ní ṣòro fún wọn. Wọ́n ní wọ́n tó 309 million. Ènìyàn mẹ́sàn-án ó lé ní 300 million. Àwọn tó jẹ́ pé wọ́n ń gbé nínú ebi ní ilẹ̀ Áfíríkà.
0: Omi ọ̀lápá omi gbégi. Omi ọ̀lẹ́sẹ̀ omi gbéyàn lọ, ìdààmú ayé mi omi gbé lọ. Ẹ má pòrí yèyé.
1: Ìdààmú ayé mi ni kò mi gbé lọ.
0: A ní ojú ìwé keje ìwé ìròyìn The Punch èyí tó jáde láàárọ̀, ìròyìn kan wà ńbẹ̀. Níbi tí wọ́n ti ń kéde rẹ̀ wípé ṣé rí àwọn ìpínlẹ̀ 17 gan ní ìpínlẹ̀ wa lórílẹ̀-èdè wa Nàìjíríà ló ṣeé ṣe kí wọ́n fojú iná ẹ̀kún omi o. Látàrí àwọn òjò èyí tí ọmọ rẹ̀ tó jẹ́ àròrọ̀ àìdá támọ̀ sọ́ra báwọn kan bá pín pé ọjọ́ àròdá ọjọ́ ọ̀rọ̀ àròrọ̀ àìdá tí yóò wáyé àwọn ìpínlẹ̀ tí wọn ò bá wá kà nínú ìròyìn ẹ̀yìn ẹja mọ̀ sọ́ra o. Tó bá rí àwọn ojú tó àgbàrá míì ìdọ̀tí ti kún ẹ̀fẹ̀ lè tẹsẹ̀ bọ́ tẹ́ fi kọjá gbà.
2: Ìfàṣẹ bíbí náà lájọ wà pẹ̀lú àgbà kin níjó ni tí dádì kan ni ó ti mọ la. Ibi wọn ti mọ
0: ẹlòmíì tó bá lọlé alákọ̀wé tó bá fẹ́ ṣẹ̀yọ yóò tún jáde lọ ta lọ rèé ṣẹ̀yọ ni.
2: Olúwa
0: tó ti mọ́lá mo ní ọ̀rẹ́ kan ìgbà tá a wà ní skul kò yá kò yé ṣe gáà nínú ibi tá a wà sí inú gbóló mọ́ lọ kí ló dé ní kò yé dùn kò yé dùn.
1: Kọ́ búkú mọ́ mọ́ mi la. Ẹ dákun yìí tẹ́ ẹ bá ti
0: da nǹkan.
1: Ẹ wọ́n da nǹkan sínú kinní mọ́ ẹ mọ́ jò mọ́ yẹn la.
0: Ọjà kan bẹ níbàdàn ààyìn wọ́n máa tabàtà wọ́n máa ta gbogbo nǹkan bẹ̀. Ọlọ́nà ògùn pa ni tó bá débi kàná àwọn níbi ọ̀nà kinní bẹ̀. Ó ti ìdọ̀tí tó wà níbi ojú ògùn pa wọn níbi ọjà ògùn pa wọn tó wà níbi kàná tójò bá rọ lẹ́ẹ̀kan o lè gbé yóò sì kó gbogbo rẹ̀
1: báyìí. Omi ò omi mọ̀ búrú ẹja ṣeun tó yá ṣe o tọ̀ ẹja tẹ̀síwájú 32 FM 94.9 fẹ̀yìn ẹ̀ lórí Facebook wa ẹ mọ̀ wò wá ẹ sì mọ̀ gbọ́ wa náà tẹ bá dórí mixlr náà 32 FM fẹ̀yìn ẹ̀ mọ̀ gbọ́ wa títí dórí gbogbo àwọn ojú òpó kayélujára Radio Garden ẹ mọ̀ gbọ́ wa náà 32 FM fẹ̀yìn ẹ̀. Lójú ìwé 36 nínú ìwé ìròyìn Daily Sun níbẹ̀ ní ti lọ ṣàfàyọ ìròyìn yìí lórí ìṣẹ̀lẹ̀ tí ń wáyé ní ilẹ̀ ti South Africa lórí wípé ẹ mọ̀ lọ́ọ̀lù yẹn àfẹ́yìn mọ́ nílùú wa ní orílẹ̀-èdè Nàìjíríà láti ilé aṣojú ṣòfin wọ́n ti wá ń gbé àwọn ìgbésẹ̀ wípé nǹkan tó bá ti jẹ́ táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n bá pàdánù ní ilẹ̀ South Africa ọ̀hún pé àwọn ò gbé ìgbésẹ̀ láti tanná wádìí rẹ̀ lásìtì rí i dájú wípé kò lọ bẹ́ẹ̀ wọ́n wà nǹkan ṣe fún àwọn tí wọ́n faragbá nínú ìṣẹ̀lẹ̀ náà. Ẹ lọ sójú ìwé 36 Daily Sun.
0: Nígbà tí mo ṣe dé ta South Africa lánàá.
1: Ẹ̀yin wo.
0: Gbogbo ògbóró wọn dàbí ogun jàlú ni.
1: Ìgbà wo lẹ lọ ṣá.
0: Ẹnìkan tí ọmọ báìkì gùn bó ṣe gbé ọkàn yìí mọ́lẹ̀ ni.
1: Yé lápá mo ti rí. Bẹ́ẹ̀ sọ pé ṣé orí ìbùsùn tẹ̀ sùn sí lánàá náà.
0: Ẹ wá pé gba ọmọ ìdílé ẹgbẹ́.
1: Ìbẹ̀lẹ̀ ti lọ South Africa.
0: Ẹ já pààyàn dé kámú mi. Mo bọ́ sí ojú ìwé kẹta ìwé ìròyìn The Guardian yìí tó jáde láàárọ̀ yìí. Níbi tí ẹnìkan tó jẹ́ onímọ̀ nípa ọ̀rọ̀ okòwò àti ọ̀rọ̀ iléeṣẹ́ tó tún wá ti fi ìgbà kan jẹ́ adarí àjọ kan èyí tó jẹ́ ti olókoòwò tí kò fara tìjọba tó dá dúró oyè. Ó pa bìyà bìdún ọ̀rọ̀ ó ní pé ẹ̀wò ṣe rí owó èyí ti lọ bí 17 trillion ó lé díẹ̀ bí 1 trillion díẹ̀ èyí tó jẹ́ pé ìjọba àpapọ̀ tí wọ́n jẹ àjọ tó ń rí sí kò kárí ọ̀rọ̀ epo rọ̀bì lórílẹ̀-èdè wa Nàìjíríà NPCL ó ní pé ó ti tú wọn láti rí fo wípé wọ́n dọ́gbọ́n san owó ìrànwọ́ epo subsidy wọ́n dọ́gbọ́n san tí èyàn ò sì mọ̀ ní tí àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ò rí jàsà rẹ̀ ó ní pé wọ́n kàn fún ní orúkọ míì ni oruko won na wa ni won fun e la nfani lati ma gbo ninu awon ewe iroyin ati baba se na si en ti omo ba pa bi yo abidun awon iroyin laaro yi
1: okay loju iwe keta la ninu iwe iroyin Nigerian Tribune fami
0: yes
1: e ma ni grade san je fun wa ni je fun ga ga se mo pa sikon la wa graduation lotun lo si amo oro ti wa jade wi pe e wa owo graduation ti poju o te ya lo mo ko wa lori pa se graduation fo mo kini ti po ju
0: se bi ba ti won mo se mo
1: eh
0: abe o ni joba ni won mo se okay ke sa won ti no sure abi
1: okay oju iwe keta la Nigeria ju so we re ti graduation
0: en ti o ba se nko end of year party send post
1: sa won ti o se graduation no mo so wo end of year party
0: awon mo keke won san to ba ye yin bayi mo tun be wa se mi kun se ko to di o tun la ni
1: ah oh my god
0: eyan ninu olore jebo adasi
1: so there ri lambo se ni mo me kan le lojojo boyde ki lo sele ki mo
0: gbe na ni a
1: para vale
0: te pe mo ri olopo o to nkan te ye to kun rin star jade kun le si
1: ah olorun mo ba wa ti
0: ami
1: daddy wa mo lo daddy wa je ara wa ba wa gbe
0: e ko ba me du mare ko ba gbe
1: be yan ba wa ni bi omo merin abi meta tin si graduation
0: mo so mo jo to re lo eh igba ti mo lo si hospital ni won ni graduation nkan kan ki mo mo fe ti gboma oro pe gas tan ki mo mo fe ti gboma daddy wa agin ko ba won ni ki mo mo fe ti gboma ki sa mo guta 2 fm o lo le tan soro mi
1: e weleza awon e mo jeun o
0: ah ma jeun too much food ni se mi le se
1: awon e mo gbo pe gas tan
0: e gboro gbo
1: o ti da
0: ki mo guta 2 fm la lo san lale bi igba ti won ko fun mi
1: eleva
0: so diba no e ja bo si oju iwe kerin la iwe iroyin the punch e tun ja laaro yi elegbi ma so fi agbo orilede wa Nigeria suro pe ah ni ko iganle tan ka tun wa ma wi pe kina lo tun run bayi o nitori ide ele in to ni won se pelu igbese bi awon ile iwe o se wa lalaafia iwadi ti won se lori owo ohun won ni pe n to ni se pelu third fund wọ́n ni irú owó bẹ́ẹ̀ àwọn tanná wádìí rẹ̀ nefond náà àwọn tanná wádìí rẹ̀ àti àwọn àjọ míì tó ní í ṣe pẹ̀lú ètò ẹ̀kọ́ wípé bó lè ṣe ná owó èyí tí à ń fún yín tóbi mọ́ ubec àti zubec gbogbo ẹ̀ pátápátá pátá ni wọ́n tanná wádìí wọn.
1: ok ó ṣe bí mo rí ròyìn kan nínú ìwé ìròyìn ti the guardian lójú ìwé kọkàndínlọ́gbọ̀n ibẹ̀ náà ni ìròyìn ọ̀hún wà mo tún fẹ́ rí ròyìn kan náà tó fara pẹ́ra ọ̀rọ̀ aboní tó ní ṣe pẹ̀lú ìpínlẹ̀ ti Kwara lórí bí iléeṣẹ́ ààrẹ àti ààrẹ Tinubu gan náà wọ́n ti bọwọ́ lù ú pé kí wọ́n tún lọ rèé dá bàtálíọ̀n àwọn ti àmì kan tó jẹ́ iléeṣẹ́ ọmọlógún orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n sí wọn lọ sí ìpínlẹ̀ Kwara lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ààbò tí ń ṣe fíàgànfíàgàn ní ìpínlẹ̀ ti Kwara ọ̀hún kàlàáfíà lè jọba ní ìpínlẹ̀ náà.
0: Wọ́n bẹ nínú ìwé ìròyìn Vangard náà gbogbo ẹ̀ wọ́n bẹ. Ní báyìí náà wọ́n ní pé àjọ elétò ààbò ààbò ara ẹni làbò lu civil defence wọ́n ṣe àwárí ilé ẹ̀kọ́ kan èyí tó jẹ́ wípé ó ń ṣiṣẹ́ tó yẹ pé ibi tí wọ́n ń lò fún campus fásitì ni ibi tí wọ́n ń lò fún campus tí bedroom ni. Nigeria
1: she sell campus
0: but you are ni NSCD uncover variety operating three bedroom campus in Lagos e ko for sure ile eko ni o yara mo ma fi palo ni mo lo fun admin office
1: yes yara kan for admin office no yo
0: palo ni mo ma da ni mo ma demarcate ni
1: yes na
0: wa ni owo sa ti te eni to je oludasile ile eko ohun o wa dola awon akeko ti won lo bi mo kan metadi ni adofa 107 awon akeko ni won dola nbe won rescue won be Officer kini ele bi bere paper
1: la san ele bi bere to you have to
0: la bi bere
1: aspire to magmaya
0: inspire
1: in, not that to inspire
0: igba ti mo bere pe o ta igba yen ko o ri pe ito la fi bere production
1: ifa mo je na after ke o go
0: awon motivational speaker when I start my banking something me nisisi lowo
1: oluwa saadu
0: ko ba mo fi bere
1: eh iroyin ni agbara die ko lohun mo so wa ni
0: olohun
1: mo ja sofo ara ka mo sofo emi na nipinle eko loju iwe kejo oni isele na mo rara lo waye o ni oja kan nipinle eko ni bi o ti je wipe odidi bi shop meta din ni ogun eni o faragba ninu isele be ba te de ni we royin daily trust e ri bi awon eyan tin gbianju lati ko eru won jade kuro ninu oja sabo ni korodu nipinle eko lana
0: olorun so fara ni so fe mi so eni ti o ba follow race sin oba mi edumare ni o je o wa ni pe ile ise omo ogun ile de wa Nigeria won se saka won gbe igbese yi to lorin won do la we eyan ti won lo bi meta din ni ogban leyin to je wi pe won wa ni akata awon ajinibe bakan na ni won ni pe won tun pa gidi na isele jinigbe ti o ba waye nipinle sokoto ati ipinle sanfara inu we royin the porch to jale laaro yi ibe na le ti ri
1: ifa mi bo se la sokoto elemina ni kin de katsina ki lo ri muroyin wa loju iwe kejila ninu we royin ti daily trust iroyin gbe wi pe bo ti ku bi osu die ti eto edibo waye won ni jaje mo pe awon egbe osulu alatako ni ipinle ti kasina won won si n bara won fa won orisirisi fa akaja ni o te ba doju iwe kejila daily trust ebambe
0: so ninu iroyin punch ni mo wa mi ti lo
1: won
0: ni pe ayedati wa se bele se ma pe
1: ayedati wa
0: ni ipinle ondo won ni pe nje me wipe awon odo agunba ni lo ti won lo bi meje ori won ti so yere aye won ti di ti won bayi o ti won si ti ri lucky gba won ni meje nu won na ni won fun ni ise nitori pe won tayo laarin awon akegbe won
1: won
0: wo ho iwo na ma se a mo gba ti o je wi pe ere re o di
1: kundunsu fun
0: you go you as good as your last presentation do it bi ati pe kan to ma se niyan
1: iru e to na mo se mo wo gege bi mentor mi
0: mentor ko ka fura ni okay, you are my mentee.
1: Yeah, yeah. You are the one that is mentoring me.
0: My dear mentor, dada.
1: Oh, baby.
0: Like Barat, I swear for my mentor, dada. I got a video. I'm.
3: Ma wo mi bi mo se fe yin
4: mo n gbo ka ti 2FM
5: 32 FM 94.9

0: ẹni pẹ sá mọ fi àdúrà parí ẹni ọlọrun ti sànú wa àwa láàánú ara wa ẹ jí káwo yàtọ sí pé bóyá àwọn tó wà ní ìgbọnu àṣẹ ẹ jí àwọ àwọn iléeṣẹ ìjọba náà ẹ jí àwọ àjọ custom tí wọn bá gbẹsẹ lọjà kan àbí wọn gbẹsẹ lé nǹkan kan àbí wọn gbẹsẹ lọkọọkan tí èmi ò ti mọ lọ bí ọgbọn ọdún ọgbọn ọdún kankan ìgbà tí wọn bá auction ọkọ ọhún àwọn ni wọn auction ẹ fún ṣé wọn máa ń gbé jáde nínú ìwé ìròyìn.
1: Ẹ ṣe ẹ má ti ká lọ bí mọ́tò náà.
0: Àbí ìrẹsì kankan.
1: Ẹ ṣe ibi tẹ́ fẹ́ lọ gangan mo fẹ́ lọ èmi living witness lèmi.
0: Ìyẹn
1: tó darí ìyá tiwa lọ bí à ń wáṣẹ ìjọba kọ́ tó rí tàyà ni pé wọ́n gba ọjà wọ́n gba owó àrùn àṣìrọ́jà dọ́là tipẹ́tipẹ́ látọdún yìí.
0: Ok wọn gbọ́ aṣá náà gbé gbà náà ibi tó yẹ ni.
1: Kílẹ̀ wí.
0: Àwọn
1: ọmọ ìfọ̀yín ni wọ́n lọ. So mo tá a sọ ni pé mélòó mélòó ẹnìkan ń bẹ tí mo gbọ́tàn rẹ̀ nígbẹ̀ta nínú Bódìjà wọ́n gbowó lọ́wọ́ ẹni wọ́n sì gba trailer rice méjì wọn ò sì gbé kàkálẹ̀ mi pé yìí. Ibi tí problem wa wà tá a bá níjọba ìjọba ATS ni president ló lò àwọn tí ń bẹ́ẹ̀ náà kanra jágbọ́n tí ò jẹ́ Nàìjíríà yàtọ̀ ẹni kí foreign rice mọ́ wọlé wọ́n sì ń rí báàgì local foreign rice local rice ó ń gòsó wá rà ẹ̀ tó wá ṣe lọ́nà tó dáa òkúta gbàù òkúta gbì. Sókí wá láǹfààní
0: síbi onírin lẹ́ẹ̀fì máa jẹ́ ni síbi onírin tẹ́ bá ti fi síbi onírin gba ẹ̀ ti mọ̀ kó òkúta wà ń bẹ̀.
1: Sẹ́yìn náà léyìn wa.
0: Ẹ ti òkúta kúrò ni ẹ̀yìn ẹni stone detective ọmọ àdìtẹ́ stone.
2: Ilé ó ti ipa ti ní experience.
1: Ó ti pẹ́ ń bẹ bọ́lá ọba kó sàánú
0: wa ni.
1: Ìtura aláwa nìyẹn tó iṣẹ́ ìjọba bá da olóṣèlú ọ̀dà ẹlòmíín wà level 7 ilé epo mẹ́rin márùn-ún. Wọ́n a máa fẹ̀ yín kàn pé ara yín
0: pé ṣe iṣẹ́
1: ìjọba rẹ̀ náà ṣe kí wọ́n ti ṣe wá rí báyìí. So ìtò fàtúwálà ṣe lọ nìyẹn olóṣèlú kan bá lọ ó pẹ́jù ọdún mẹ́jọ ni àwọn kinní náà ni àwọn ló jẹ́ kí nǹkan máa dàrú tán bá lè fò iṣẹ́ ìjọba mọ́ nǹkan ó yí padà.
2: Agbákẹ́já tún lọ sọ̀rọ̀ tó kan àwọn òbí gbọ̀ngbọ̀ngbọ̀n lásìkò yìí ìwé ìròyìn Nigeria Tribune wọ́n gbé ìròyìn kan pé àwọn òbí ti ń pariwo kí lo ìfarabalẹ̀ ìfà jágbà kí gan jágbà kí ó ti ẹ̀ sọ náà ẹ kí ló tọ ọmọ ìwà
0: yìí. Marigman ṣe ń lọ́mọ.
2: Ọmọ wa náà ni ẹ
0: bẹ́ẹ̀ ni
1: wẹ́dọ̀.
2: Ilé àwọn òbí wọ́n sọ̀rọ̀ lórí owó tí àwọn ilé ẹ̀kọ́ tí wọ́n ní pé káwọn ọmọ mú wá fún owó graduation àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n kẹ́kọ̀ọ́ gboyè ẹ sì mọ̀ pé àsìkò rẹ̀ náà láwa yìí gẹ́gẹ́ bí Nigerian Tribune ti gbé wọ́n ní láwọn ìpínlẹ̀ bíi ìpínlẹ̀ Èkó Jigawa Niger Plateau Ogun kódà wọ́n dárúkọ ìpínlẹ̀ Ọ̀yọ́ sí pé àwọn ilé ẹ̀kọ́ aládàáni kan private schools àwọn ń gbà tó owó tó jẹ́ 150,000 naira fún àwọn tó bá jẹ́ pé wọ́n ṣe graduation ni o pé àwọn akẹ́kọ̀ọ́ pé àwọn míì lè wá san tó 30,000 àbí 50,000 lórí akẹ́kọ̀ọ́ kan tí wọ́n gbà fún gbogbo pọ̀pọ̀ tìsín end of the year party eléyìí tí wọ́n ṣe. Ìròyìn tún gbé pé àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan wọ́n ti gbé ìgbésẹ̀ kan ṣáájú lórí pé kí wọ́n mọ̀ ṣe kíní graduation mọ́ pàápàá jùlọ fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó jẹ́ pé àwọn sì ń bẹ̀rẹ̀ kindergarten lọ primary 1 lọ
0: kọ̀ọ̀kan. Tí wọ́n tó bá rí gọbọi.
2: Àmọ́ àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan wọ́n ní wọn ò tí ì dá sí ọ̀rọ̀ pé wọ́n sì dákẹ́ lórí rẹ̀ ọlọ́run ṣe òbí náà lẹ́yìn báyìí àgbà kí.
0: Àwọn ọmọ tí wọ́n ti dàgbà.
1: Òbí jọ ni wà bí òlẹ́yìn náà báyìí.
0: Àwọn tí wọ́n ti dàgbà.
2: Ẹ ìkan ti fẹ́ mọ̀ ṣe fálẹ́gbẹ̀ẹ́ mi o ẹ bó o láti sọ̀rọ̀ yìí
1: báyìí. Ìjọba kan mọ ni wọn ò tẹ̀lé nípínlẹ̀ Ọ̀yọ́ wa ó ń bẹ lára wa náà díẹ̀ ṣùgbọ́n àwọn private lẹ̀ ń sọ public school ìjọba ń kọ́ ṣe ẹ̀mọ̀ tí wọ́n dì mind bó ṣe jẹ́ pé àwọn ìkọ̀ọ̀kan àwọn bẹ́kẹ́ wọn ni o tọ́ pé wọ́n ní ọ̀fẹ́ ni wọ́n ṣe ni o ẹ lọ wo táwọn school padà dì mind lọ́wọ́ àwọn èèyàn end of the year party ẹ̀wọ̀n tí wọ́n ti gbogbo ceremony tí ò ní tu ẹ̀gbẹ́ kíní kankan rùn ẹ̀gbẹ́ kíní kan sí kéde kan ẹ lọ fi tán bèè lọwọ
0: wọn. Ọlẹ pa mí láyò.
1: Ẹ irọ́ ńlá. Ẹ tọ́ wo gbogbo bẹ̀yẹn. Ká wá lọ àwọn private ọmọ tó bọ́ kúrò ní University 1 àti University 2. Tẹ̀lọ́ ó ti graduation akẹ́. Ẹ dákun. Èèyàn kúrò ní University 2. Ń lọ Primary 1. Ẹni yóò ṣe graduation akẹ́ ni.
2: Ẹ àmọ́ kíní kò rí bẹ́ẹ̀ fún gbogbo àwọn òbí o àwọn òbí kan gbà wípé àwọn ó ṣayẹyẹ ọ̀hún o. Agbakin
1: seri ọpọlọpọ wa lórílẹ̀ èdè Nàìjíríà yìí.

0: 32FM 94.9.
1: E kabo pada esin oni kore asare le kini ohun pe ke bo nanu agbakin agbakin
2: akin o
1: esin lori yi tan ban bo nipa ti graduation awon mo secondary school ati primary school e je ka fale mo ka bo si bo mi na lagbe eto eko
2: ah e ta so ni pe ka kawon kawon oluko wa toba e sa won alada nikan la mo wo e ta won public school na nse ti o ti joba so pe àwọn ògbó kékeré àwọn ògbó lọ́wọ́ àwọn èèyàn ìtàn fojú àwọn òbí rí bẹ́ẹ̀ náà pọ̀ tábà tí ń wo tàwọn yẹn despite ìfà péjọba ní lókì pé kọ́ mọ́ celebrate still náà wọ́n fẹ́ celebrate o.
1: ẹ ṣùgbọ́n téèyàn bá pàjùbà tí ò bá débẹ̀ àwọn àgbà ní pé irú wọn dáko fẹ́ yẹ jẹ ni ìgbà tí ìjọba ò bá ṣe ètò kan tí wọ́n gbé àṣẹ kan kalẹ̀ tó pé ìgbà tí wọ́n bá fi sọ láàrin ọjọ́ kan àbí ọjọ́ bíi mélòó kan ni ó fi múlẹ̀ tó bá yá sí yìí kò ní sẹ́ni tí ó nà á ní ẹ̀ mọ́ ṣé kí wọ́n mú wa.
2: irú ẹ̀ náà ní ìṣẹ̀lẹ̀ sí wa káàkiri pé ẹ mọ́ dò lójú títì ẹ mọ́ dò síbi ṣé ẹ̀sùn mọ́ láwọn ẹ̀jú títì náà ni òfin ọ̀sẹ̀ méjì ó ti parí nínú.
1: ṣé ẹ̀sùn kó bẹ́ẹ̀ torí tí wọ́n ń wá látọ̀dọ̀ àwọn tí wọ́n fẹ́ bèrè náà nù.
2: ìbò bá ti ń bọ̀ olóṣèlú mọ́ wọn mọ́ lọ́ up and down ni ojú òní tí wà.
1: ẹ ṣeun ojú òní tí wà ní ìlú Èkó ó sì di tọrọ fún kalẹ sísì fún káyẹdẹ níbi tí wọn ti ní pé wọn kẹfin fásitì kan ilé-ẹ̀kọ́ fásitì kan ní ìgboro ìlú Èkó tó jẹ́ wípé 3-bedroom ni wọ́n ń lò láti fi máa kọ́ àwọn ọmọ àwọn ọmọ tí wọ́n sì ń lọ bí 97 107 ni wọ́n dòlà ńbẹ̀ ni wọ́n kó jáde ńbẹ̀ àbí wọ́n rescue àbí kí ni rescue tí wọ́n sọ ni pé wọ́n dòlà wọn wọ́n kò ń fẹ́ bá àwọn ọmọ lórí jẹ ni wọ́n lẹ́kẹ́kọ̀ọ́ kan tí wọ́n yé ńbẹ̀ ẹ jí ká wá wò àwọn òbí ẹ jẹ́ àkọ́ wo ìgbésẹ̀ àwọn òbí pé afẹ́kọ̀ọ́ ọmọ wọn lọ sí ilé ẹ̀kọ́ fásitì wọn afẹ́kọ̀ọ́ lọ sí ilé ẹ̀kọ́ fásitì ṣérú ọmọ bẹ́ẹ̀ wọn ò kí ń ṣe àyẹ̀wò ilé ẹ̀kọ́ tọmọ ọ lọ ni àti pé irú ìgbésẹ̀ wọn ni irú àwọn ọmọ bẹ́ẹ̀ gbé tí wọ́n fi wọ ilé ẹ̀kọ́ ọ̀hún ṣé jàǹbìlà náà ṣe ni àbí direct entry ni kò yé wa irú ẹni tí ó wá gbójúgbóyà tó fi irú ẹ̀kọ́ bẹ́ẹ̀ lọ́lẹ̀ ṣé kò gba ìwé gbọ̀ǹtẹ̀ ìjọba ni.
2: ẹ ṣe gan ni tẹ bá wo àgbègbè tí wọ́n ní nǹkan yẹn ti ṣẹlẹ̀ pàdágbì wọn ló ti ṣẹlẹ̀.
1: ṣé ẹ ṣe ìlú ni.
2: tẹ bá sì wo àwọn tó go school kankan bí ní nkankan bí ẹ rí pé àwọn sùkú olóṣù mẹ́rin ó ti gbàgbé ẹ̀rí nù ẹnìkan approach èèyàn mi kan ti mọ̀ ó sọ fẹ́ni pé ayé ò dára rẹ̀ láàmú mọ̀ ọmọ yín within 2 years yóò gba certificate yóò graduate university
1: within 2 what?
2: 2 years
1: ah.
2: I graduate àwọn kan ní within a year mo wá ń bi ẹni rẹ̀ pé irú school èwo nìyẹn irú course ti wo ni kí ló fà á tó fi rí bẹ́ẹ̀ everybody náà ló fẹ́ ọ̀nà àbáyọ ẹ wá máa wò pé àwọn tí ó kàwé nìkan ni wọ́n gbà dí o ìfún àwọn òbí tí wọ́n láwọn kàwé táwọn náà lọ iléèwé tí wọ́n lọ kù lálálá ní nàìjíríà yìí ilà àwọn ọmọ wọn scam wọn ṣe bí àwọn nǹkan yìí tó yẹ àwọn yàrá ni pé àṣìbẹ́yìn tiẹ̀ mọ́ so yẹ kẹ́yìn tí wọ́n á bọ́ sí lọ́wọ́ báyìí ohun ò rí àwọn skul tára ní gbogbo nàìjíríà ìwọ̀n orí kankan lọ ètò olórúkọ tó wà káàkiri ìwọ̀n orí lọ ẹnìkan wá ní wìdí
1: sí ìmọ̀ ọ́n
2: irú ẹ̀ ló fà á torí pé ọ̀pọ̀lọpọ̀ ń tà ń rìn nàìjíríà yìí àwọn ọmọ sákàn lọ skul ni a produce ara ibi tá a ti ń ga sí wàhálà tá a wà ní ìfún àwọn skul kan wà tán lámìláka tí àwọn ẹ̀sọ́ pé ẹ̀ tó wá rí 2 million naira ọgbà certificate ṣe ilé ayé tá à ń gbé náà nìyẹn ẹnìkan sì ń forí rọ ń kàwé bí ṣe ń kà ní fò lọ ó tún ń da padà tí irú wọn ò tí ì rọ ọmọ láwùjọ àwọn ọmọ ní tẹ̀jẹ́ yẹn yìí àwọn náà wọ́n tún mókè ó fà á ṣe ìjọba táwọn kí ìlú onítumọ̀ ètò ẹ̀kọ́ gbọ́dọ̀ lóòrìn gbogbo àwọn ọmọ yẹn ò kí ẹ o lẹ́kọ̀ọ́ ń lọ lọ́wọ́ nísìn táwọn ọmọ yẹn ń kàwé wọ́n ti mọ̀nà àbáyọ náà àwọn ọmọ tó jí gbé kogi ẹbí mi rékù sẹ́ńtà wọ́n wá lọ lọ́ fi jí wọn gbé ojú òní tí wa o.
3: ẹ ṣeun bí akásáré mẹ́nu bá ọ̀rọ̀ ààbò kó tó di wípé àmọ̀ṣe ojú òpó lẹ̀ ìjọba láti ọ̀dọ̀ ààrẹ orílẹ̀-èdè nàìjíríà rẹ̀ Bọ́lá Tinubu wọ́n ti fòǹtẹ̀ lù wípé kí wọ́n tú sí àwọn ọmọ ológun lọ sí ìpínlẹ̀ ti Kwara wọn ní Wami Battalion kí wọ́n kó wọn lọ sí ìpínlẹ̀ Kwara lati le gbogun ti oro abo bi o ti me ni ipinle ohun e ka wa wo agbakin pelu igbese tutun ti are tinubu tu gbe yi ka ti wo awon ipinle kankan lati eyin wa to je pe boya ti akodu ba waye won le ni ka won mo logun ki won lo be nje yi ti mu opin de ba akolu nirufi awon ipinle be ka wo si ti ipinle Kwara abi ka gba pe pelu igbese yi iranlowo ode lori oro abo npile na
2: o si bi ti o si barracks to logun o si ta ma ra awon special squad lo won fura pe ejo nlowo nubi to won wa ni ekeji ni pe kini ru iranwo ara ilu ijoba tin bebe kini ran lowo won e wo awon matan si rescue e wo drama ta won governors won play to ba di kan nawo won mo wo na to e kan ti eto abo agbara won oka e gba to wa se re Kwara state won si ni governor be e orisi se kan si sele ipa wo la won balo balo yen pe ka ni won gbese le owo won nisin pade nla lo jade nigba won ti pera won jo pe ona lati egbegba se ran ti se bagbagbe won se northern security summit o pe Kwara si o o ye ki Kwara pe ile Yoruba lo n bi lohun si ko change attitude won ka o ki lona e ti won ha bo ni tumo ko je ki nkan asi yori o je tara be yen owo po lara be yen ki governor si pe gba awon stakeholders jo bo gba awon lagbara awon actors actresses kan joko tori pe enike dajoba se o gede le gbe tara be o ifa awon to lami laka won fi ta won kan se eh maje mori community kiti olo ki baba kan o do balẹ aba yen ni a mo je mo pe governor do balẹ fun mi gbo so mo yin ko ni mo je ni ara si je ri governor kiti no to wa to fe le pa keta ni isin o se ko to win ni tori ko mo boye into e ko to lasiko to ye alipa to ye ko se e je ri daru
1: amen
3: e sha agba
1: ki e ka mo se ni alafi bo ka mo kan si awon arale ka si mo mo awon arewi si awon loko kan ati jeji lori sakare lo jera 0705-5949 0809-7949 Ilo kire plus 2349-06-2949 Ekaro
4: Ele kujumo
1: Ekaro sa
4: Adi evi lon sara rati di anye re
1: Eshim
4: Ejo, awon birin lo si opolo po koni si besi gradation yi
3: Yes,
4: awon obirin ni wa lato poju tori awon lo go extra miles lori oro graduation so awon pa ma si so graduate GS1 then no over 300,000 lori graduation it's too much o tun ma to ba wole GS1 yen owo to ma san mi omo mi ma san not less than 200,000 in private school to ma wole si GS1 so awon obirin lo go extra miles ma wosho ma sho lori pe fe se graduation o ti poju na ki se kon kon ma celebrate e bo o ti n poju awon deni won deni na won era nbe okunrin wa titi gbese e se ngori ba je fun
1: ni
3: o koro re o
1: e to ba ji mo ti on ni
3: mo je ni na
5: so san be ati ni sala
1: e se
5: ran ni agbe ni so
3: e ka
5: para jari lori oro ise poe ka jari ati so ina ri Kẹrì ó dá kí òbí náà kó yanra sí ilé ìfẹ́ fún. Bí èmi sì múra àwọn ìwé tó ń kó fọmọ, eléyìí ò ní ìfẹ́tẹ́gbùkù méjì, iṣẹ́ kan ti kọ́ bá aṣẹ méjèèjì. Tó tẹ bá lọ síbẹ̀ lọ kọ́ra yín, tẹ bá àwọn òbí yẹn, àwọn olọ, àwọn alẹ́kọ̀ọ́ aládàáni ẹ̀, tó bá ti kó òbí kan yanra sí ilé ẹ̀kọ́. Wọ́n ni mo ṣe máa wẹ́kọ̀ mí ṣùgbọ́n tó bá ti rí pé tó òbí náà gbọ́dúkú náà ni wọ́n á máa làámọ́ ìmẹ̀lẹ̀ yìí náà máa gbà. Tọmọ ti kindergarten wọ Christ wọ kindergarten wọ graduation 200 gbogbo kí ni ìrànlọ́wọ́ náà ti ṣe láti primary six wọ ọjọ́ tẹ̀lé primary six ọmọ wọ GSS 1 kí láàjọ 200 ju pé kẹ máa ràwé kẹ máa ọlọ́kà yín kẹ máa ṣègbà kẹ máa ṣàbùmọ̀ máa wọ. Ndé mi mọ wọ ceremonial gown tó ń wọ sí from GSS 1 from primary school to secondary school tẹ́lẹ̀ wọ ceremonial gown. Ceremonial gown wọlé wọ bẹ́ẹ̀ ṣe wáyé kẹjá ni kọ́tẹ́ tẹ́lẹ̀ ètò ẹ̀kọ́ ti dojúrú wọ́n kọ́ wáyé kẹjá ti máa ń kiri wọ́n lọ́n tẹ̀ kiri pàtó wọ́n máa tọ́ máa làákànlẹ̀ náà ni. Ṣé àkóso orílẹ̀ ní ìṣẹ̀kọ́ kó yẹran sí ṣùgbọ́n wọn ò fẹ́ ṣe é wọ́n fẹ́ kọ́ ọmọ táníkà máa ká gbádà ọmọ tí wọn. Ayé ní ìsìnkú olúwa fẹ́ mi àkóní sọ fẹ́ kárọ̀ fẹ́ kárọ̀.
1: Ẹ káàárọ̀.
6: Aláfẹ́
1: tó ń pè
6: ọmọ ọba Gbẹ̀ngàn Gbajúmọ̀ Ọ̀jẹ̀ Ládé láti ìdí ara Ìbàdàn.
1: Ẹ ṣeun. deji ola ore o ni pe ile eko gafa ise aye deru o ni pe ke se rin to ye ka ma gbo o ye ka kakan da so bo na ni o ni pe bo ni awon ile okere mi se fe ma wo orilede wa Nigeria o ni pe eyin e tun wa wo awon omo yi ti won wo pe ona to ye ka won to lele o lele ba ninu je jojojo ku be oni ojo la orilede gan.
3: Hello.
1: Ori. Ekaro.
7: Hello, Ekaro.
1: Ekaro sir.
7: Bu sembe Olorun ni dopo gugu wa.
1: Ami.
7: Oruko mi ni Badola ni lati agugo re ni.
1: Eshun.
7: Ready to graduate or to graduate from school here at like ni e fi wo wa. Because in that our public school dey mean though, secondary school at gba ni public school wo lo. Won ba pe ready. But go je pe minister of education at gba wo lu wa public school e wa po re re re re re. So number one na owo ka tin so school awon ma wa business ni lodo won lodo awon lo e kan ma ti kini e ko awon mo bi en to soro tan ni sin eni ko re mi ti o kin to san wo school kin to san pa ma jeun ni o rorun it's true so eni bi eni kan pa ma mi wa ni private school mo lo ba won owo school ni ke ma bi mi lere atowo nkan mi PTA so fun ile orilede wa o da ka ma so koku so kan wa nkan owo ijoba lo ti wo wa o ti joba pa ti po telu ba
1: je tu gboro yi bada
3: ku ni baje. Hello.
1: Ni ka meyo ka meji sin.
7: E ka re kweto.
3: E ka ro. E ka ro sa.
7: Ndo ya ti le omo ni mi ifa mo ki.
1: E so.
3: E ka ro.
7: Baba mo ki se.
1: Ngo.
7: Sari. Ti o re te te mu wa la pe school awon school graduation kankan. Olorun ye ko wa nkan se se o. I'm telling you the truth. Nigba ti omo wa ni e kinda lati tun lo si primary 1. Wọ́n ní ká wá ṣe graduation. Wọ́n pè mí ní last week. Òfin 31,000 ní owó kiri kan mú ní. 31,000 báwọn. Wọ́n ní ọmọ mi last one yẹn pé ó fẹ́ ṣe graduation. Wọ́n ní graduation láti bo síbo. Láti sources of primary 1. Wọ́n wo gbogbo fi mọ́ ògbé
1: dídú gbogbo ilé.
7: Ọmọ máa lo ìwé. Ọmọ máa lo ìwé. Ẹ̀gbọ́n máa lo ìwé àbúrò òní lè lo ìwé tó lò àbúrò tó pẹ̀lẹ̀ òní lè lo ìwé tó mú oye wà nígbà tí mo wà ní skul tí máa lo ìwé tó lò
1: ẹ̀kọ́tẹ̀lẹ́
7: máa lò gbìyànjú àwọn ẹ̀sọ́ àwọn dàbà yìí ọkọ̀ owó wa yẹ gegegegegege bọ́bá máa fi ṣe eléyìí wọ́n ṣe eléyìí wọ́n ṣe ẹlọ́wọ́ gbogbo ẹ̀ ìwé owó bí.
1: Amọ̀ lọ báyìí torí àkókò wa ẹ mọ̀ gbàgbé Amọ̀la first àyájọ́ ọjọ́ Amọ̀la on the 29 August ni o ọjọ́ kọkàndínlọ́gbọ̀n ni oṣù kẹjọ tá a wà yìí recreation club ni gbogbo ẹ̀ tó ti bẹ̀rẹ̀ ibi tá a ti ṣe
3: ní tó ń bọ̀ Amọ̀la ti fẹ́ mọ̀ ìjà Amọ̀la
1: ọdún tá a wà yìí ni mo fẹ́ sọ 3,000 naira ni tíkẹ́ẹ̀tì ti wà ẹ máa bọ̀ ní iléeṣẹ́ wa ní ẹ̀yìn premier òkè-tẹ̀tẹ̀ premier ní mọ́kànlá ìbàdàn ẹnikẹ́ni tí ẹ bá ti rí wọn ó jà fún yín ẹ ti lè pe nọ́mbà wa náà 08072720308 08072720308 ẹ pè wá á bá yín já sílẹ̀ tá a pé ọjọ́ náà lẹ́yìn fẹ́ gbà á tẹ́yìn bá sì fẹ́ fáwọn yìí náà ni kò sí wàhálà ẹ ká tó wá máa lọ lambo bàbá parí yẹn ẹ da lambo rókì ọdún ní ọjọ́ ìbí lambo
3: lambo nation gíran
1: ọdún ní ọjọ́ ìbí lambo lágbà lọ́wọ́ ọlọ́run ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ilé tuntun ọmọ lọ́tún
3: ṣe lambo fẹ́
1: ṣe kí níyàwó lákọ̀tún owó tó pọ̀ lágbà náà lè wọ̀
3: èyí
1: tó wá borí ẹ̀ ní ẹ̀mí gúngún àti àlàáfíà ọlọ́run fi wá ṣìkẹ̀ lágbà lọ́wọ́ ọlọ́run Oh, I need ya, be quiet.
3: Amen.
1: Lambo, happy priority. You
3: happy birthday, Lambo.
1: Long life, full of prosperity.
3: Amen.
1: Amen. Ibola, I love you, Lambo. Kosi na di dambe, oh. Kosi na di dambe. Kosi na.
3: Kila baki so.
1: I'm going to go to the house. Emi ni kun le fa ni ifan la yin no ni e ma gbo kan ta 2 FM laro losan lale irodun yo ma ti be jade ibanuju oni kan yin koni meye ni ko kan yin
3: e se gbo en dada po mo loju opo Facebook at awon joko kaye lu jara wa olu sola omo lo ko mi agbenu so yinun yoda ko ni danu
1: esun

ọ̀pọ̀lọpọ̀ ló ń rò ó. Wípé ọ̀nà kan tún wà láti gbéra, ọ̀nà kan kun ò sí àti gbéra o.

múra síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ ní sọ ní dẹni gíga múra síṣẹ́ rí ọ̀rẹ́ mi o iṣẹ́ là fi dẹni gíga o báwo bá rẹ́yìn fẹ̀yìn tì bí ọ̀lẹ́ làárí

0: Hello, ẹkú ojú mẹ káàárọ̀ o.
1: Hello. Ẹ káàárọ̀ o. Yes. Ọmọ mi ni Badmus láti Adamasingba.
0: Láti Adamasingba, ẹ ṣeun o.
1: Ọ̀gbẹ́ni Wọlé ṣe rẹ káṣọ̀ kan tó wí pé if you want to be great, you ready to start the group. Adáfẹ́ Jolie Agbọ́dọ̀ be ready láti face the greatness láti wọ́n sùn. So, ní èmi o, mo bá fẹ́ ìdẹ̀ra, mo gbọ́dọ̀ ṣiṣẹ́. Mo gbọ́dọ̀ ṣiṣẹ́. Mo bá ṣiṣẹ́, ó jèrè, ó ṣoríire, ó mọ̀ pé láti ọwọ́ rẹ pé o ti ṣiṣẹ́.
0: Ẹ ṣeun, ẹ ṣeun. Hello.
2: Ẹ̀yin ọ̀gá ọ̀gá sílẹ̀
0: káàárọ̀. Ẹ káàárọ̀ ma.
2: Ẹ ṣètò.
0: Ẹ ṣeun ma.
2: Ẹni
0: tó ń gbọ́
2: ẹni tó ń gbọ́
0: àmì ọlọ́mà
2: àmì ma nípa ẹ̀ sọ yípo dé yàbá
0: ẹni tó bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ tó da só di dandan kọ́ parí ẹ̀ síbi àìdá ni.
2: Bẹ́ẹ̀ bá jáde ní ìdílé tó da ẹgbọn tàpátà dídé lẹ́ni lọ́mọ yẹn a jẹ́ pé yóò parí sí tó dà ìmọ̀ náà bá ti ọjọ́ bá wọn àtọ̀rọ̀ ìfọ̀ dídé àánú ọlọ́run ni
0: àánú ọlọ́run ni
2: wá rí ohun tó jẹ́ pé ọmọ tàpátà dídé ni o ní pé àwọn òbí ẹ̀ ní tó yẹ pé kò tún wá serious o bẹ́ẹ̀ ni ó wà dáadáa tó yẹ pé kò serious ẹgbẹ́ balabala ló ń bá ká ọlọ́run jù ní kọ́ wa sáyé wa ẹni tẹ́lẹ̀
0: nígbà
2: tó ń kún ọlọ́run ní fi ń rẹ̀ ẹ pé fẹ́ wọ́n yẹ́ ẹ̀sìn gbẹ̀tọ́ yín kò ní rẹ̀
0: àmì ẹ̀ ṣeun gan-an ẹ̀ ṣe máa ń wọ́n ní òtún síríọ̀sì ìwọ́ tó yẹ pé gbogbo ẹ̀ wà nílẹ̀ à ń bá bọ̀ àti ń yọ. Àti ń yọ à ń bá bọ̀ à ń débẹ̀ díẹ̀ díẹ̀ láàárọ̀ yìí.

0: yìí ò kí mọ bí dẹ́tà àwọn ṣe máa tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yay! Mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: Ma wo mi bi mo se fe yin
3: mo n gbo 32 FM
4: 32 FM 94.9

0: 32 FM 94.9.
1: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kí mọ bí data wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: My brother, are you say Lafarge don't change name?
4: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now still the same Ogbonge Cement and other building solutions company. We help build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty of Ethereum construction.

ẹsin kì í kiri àsárílé ọjọ́ yẹn ti lọ ẹ káàbọ̀ padà o lẹ́yìn ìkéde àti ìpolówó ọjà bọ́tọ̀ di pé mo sójú òpó lẹ̀ padà kágbá ìpè wọ́n bá kí n tó sọ ní tí wọ́n fi rán mi ẹ̀mí sọ nǹkan kan sí mi lọ́kàn pé wọ́n á sọ.

0: ṣùgbọ́n máa ṣe.
1: ọ̀pọ̀lọpọ̀ tún nígbàgbọ́ wípé bẹ́ẹ̀yàn bá bọ́ lálé gbogbo ẹ̀ ń ṣe rìn sìn ń ṣe sìnkìn ránni irú àwọn nǹkan báyẹn ìbẹ̀rẹ̀ tí bẹ̀rẹ̀ bá ti dùn ó lágbára. ẹ ló kí ló fà ẹ káàárọ̀. 0912-0705 méjì odo mẹ́ta 949 0705000
2: 0705000. ẹ wá rí àwọn tó wá kù ìrẹ látìgbà náà báyìí alùpùpù kan ṣọ́ọ̀gù ni oníkálukú ṣọ́ọ̀gù tiẹ̀ ni mi ìfẹ́ dárúkọ mi torí àwọn
1: ọmọ ẹ má da
2: so everybody ṣọ́ọ̀gù ni àti yí ọkùnrin aláwọ̀ méjì péré náà lọkùnrin àwa yòókù obìnrin ni wa kálùpù ṣọ́ọ̀gù ni orí òwe ló jẹ ni bọ̀tí àti kékeré lòun ti lọ́nà ti gbógun fún àmọ́ kò pẹ́ kò jìnà ló fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí iṣẹ́ nǹkan tó yẹ kéèyàn máa gbé sára kò sọ ọlọ́run á ran kálukú lọ́wọ́ kọ́lọ́run ń ṣàánú wa
1: kó
2: já bí amójèrè ọmọ.
1: àbí amójèrè ọmọ ẹ pẹ̀lẹ́ mà ẹ̀ní rírò ẹ̀ máa ń lé yín o ẹ̀ní rírò ẹ̀ máa ń lé yín o èmi náà ò ní rí lọ́ọ̀dẹ̀ mi agbára ọlọ́run gbogbo ani tó ń gbọ́ mi náà ò ní rí láṣẹ́dọ̀.

wa àwọn awakọ̀ tó yanrantí tó ní ìrírí ọdún márùn-ún nínú ọkọ̀ wíwà lójú pópó pẹ̀lú ìwé ẹ̀rí ìwakọ̀ tí ọjọ́ ò tíì lọ lórí ẹ̀ 5 years experience with valid driver's license. A sì tún wá àwọn field marketer tó dáńtọ́ lọ́kùnrin lóbìnrin láti lè ṣe ìpolówó ọjà fún àwọn àgbẹ̀ wa gbogbo pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ lóòrèkóòrè lọ́nà àti mú iṣẹ́ oko rọrùn tí wọn ó sì máa jèrè jaburata lórí oko àtàwọn ohun ọ̀gbìn wọn. Ẹnikẹ́ni tó bá nífẹ̀ẹ́ sí àwọn iṣẹ́ tí a dárúkọ yìí lè mú sí fi wọn wá sí Ọbalàgbẹ̀ Cross Wise Palace number 12 Dare Ojo Street opposite Ojo School Alakia Isebo tàbí kí wọ́n pè sórí àwọn nọ́mbà yìí fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ 0806238 3886 0803813 0666 0803945 7517 Olùkéde Fúntó Sọbalàgbẹ̀ Alakia Isebo Ìbàdàn.

0: mo kiyin e ka san esiku ise lata ro iroyin agbaye lekunrere le ngbo lati le ise radio 32 fm 94.9 fe yin e olusola momo loniroyin yin awon koko to sodo sinu iroyin na atiku e lo tin ke si are orilede nigeria bola tinubu lati rawo ebe si awon orilede ye tabi koko we fipo sile lori oro eka pfipc orilede nigeria en lo ti ja lo si ipo adorun bayi lori awon orilede ti won wo bi iwe irina won ti gbe igbele won to ni ti ile ife lo tin pe fun alaafia ti isokan saaju eto idibo sipo gomina nipinle osun ni ile okere ile america tutu se akolu oju ofurufu mi si ile iran labale re daraya awon mo ile argentina ina ni won tin wi pe awon eyan ni won tin bo enu atelu won tele ifese won se to je asekagba idije ife ye agbaye pelu ile spain la balamuludun bona boy in lo ti je onkorin okunrin akoko eyi to ti fakoyo ju lo lori eto ti spotify se gbe kale fun awon eyan lati mo wo foran video ati gborin lori eka won iroyin re lekun rere orilede nigeria lo ti ja lo si ipo adorun bayi nigbati won wo awon orilede so je wipe iwe igbelu iwe irina won o gbele won gege bi ko ti helen ti won ti gbe ijabo won lede losu keje tin se ojuta waye lodun 2026 bi won ti fi dire mule wipe awon orilede merin le ni ogoji ina ni won le fi iwe irina orilede nigeria lo lai je wipe won ba gba iwe irina ti orilede ti won ba lo visa nigba ti won salaye oro se wa waju won je kodimo wipe ipo kankan dini adorun ina ni orilede nigeria wa ni osu kerin odun 2026 ko to di wipe won ja si ipo adorun lasiko yi iko ti elena ni won ma nse igbele won awon iwe irina kaakiri awon orilede lati mo bi won se igbele won to lati lo ririn ajo si awon orilede anything she gba keje are orilede nigeria nigba kan ri atiku abubakar na lo tin ke si are orilede nigeria bo latinubu lati ra wo ebo e mo se binu si awon mo orilede nigeria tabi koko we fipo re sile lori oro eka kan eyi ti ile ise are ti ta kete si wipe won ko mo kan pa re eyi ti won gba wipo je ayederu pfipc atikun lo se ibere ye ni bi o ti wipe ijabo ti ile ifowopamọ apapọ to orilede nigeria cbn ti won gbe kale ina lo yato si eyi ti ofiisi asuwon owo orilede nigeria ati ti ijọba apapọ tawon na gbe kale ninu atejade kan ti eni tin se oludije sipo are labi ase egbe osele ti african democratic congress adc ohun to filede ina lo wipe igbese yi en lo ntumo si wipe are orilede nigeria tinubu eni okojo osuwon to si wipe eyi in lo ye ko fi toro aforiji lowo awon mo orilede nigeria tabi koko we fipo sile to ba ko lati gbe igbese toto lori oro na lori oro to ni se pelu oselu bayi oni ti ile ife oba deyeye oguwusi lo tin pe fun alaafia ti isokan saaju eto idibo sipo gomina ti o mo waye nipinle osun lojo 15 osu kejo odun ta waye oba ogunwusi na lo soro gbatenu eni tin se alukoro re leka iroyin sodiq lawa nigbati akowe gbogbogbo egbe oselu african democratic congress ti o wa se abewo si rauf eare egbe sola ati awon ekan egbe na miran nigba to soro si owo waju lo je ko di mimo wipe ohun ke si awon ti won ba je egbe oselu kankan ati awon oludije won to fi mo awon ti won ba nse igbaruku ti fun won lati yago fun tita eje sile ni bi o ti gba wipe oro eto idibo eni ko ye ko la emi lo a o ti menu kuro lori oro won tele bi o ti ja wipe iwa ipa ni saba ma n tele oro to ba ni se pelu eto idibo lorilede nigeria awon orilede yi ene won ti bere si ni soro lori oro won bi won ti wipe yi ni ko tona ni orilede yi nigba ti won soro lori eto edibo ti yo mo waye to je ti ipo gomina ni ipinle osun ni won bo enu ate lo awon oro kan to njo bi fa kaja to tin waye lori oro na laipe eyi to si ti mu emi awon eyan kan lo nigba ti won ba koroyin ile ise radio 32 fm barakat adiamo soro awon olugbe ilu ibadan kan eni ti oruko re nse arakunrin daniel akiwande to fi mo emmanuel ayomide ena ni won juwe oro eto edibo lorilede nigeria ni bi awon eyan ti mo n gbe igbese bo ba opa bo ba obu lese lori oro edibo to si mo yori si a n tejo sile be eni won to tepele moro wipe oro eto edibo ati awon ti won ba je olugbaruku ti awon ti won ba ndije dupo ina ni ko ye ko mo yori si wa ipa ni bi won ti wa ro gbogbo awon oloselu ati awon ikan ikan to fi mo awon eso alaabo lati ri daju wipe won gbogun ti iwa ipa lasiko eto edibo ti yo waye laipe to fi mo eto edibo gbogbogbo todun 2027 eja to ni onikan gbopon lenu won
1: ko ya ko ri be ti ko ba nse pe boya ni another agenda to yato si ife ara ibo si reason to fi ya ka para wa because at the end of the day ta ba tun pari election tan atujo wa papo atujo ma rira wa awon ti won yinban ti won para won tori oselu ohun ti won fe je oni won wa ina so to ba ti se dada ni ilu ko si reason ti ara ilu o fi ni tele o yes but any ti o ba ni hidden agenda abi to ni skeleton di combo iyen lo le ma so npe boya on violence tori pe ohun fe debe at all cost ijibo kon se afi pasi eni ti olorun ba yan ohun lo ma ndebe so even at all kan yeban ka pa yan kan se gbugbu e ti olorun ba so npe won oni debe won oni debe o di gba ti ara ilu ba to gbon ko de si ogbon kan ta ni na ju ka jade ka dibo fun eni ti okan wa ba yan ara ilu ti won to ba ri pe won yeban fe nikan be o no ni jade lati dibo ko possible eto isejoba o gbodo le je free and fair election
2: aini mo ati oye to o di dodo pe ka ko tog leyin ka to gba joba ngba ta se tout o wa ko bo le awon eyan lowo o ko adale awon eyan lowo o ko ku mo le awon eyan lowo tori ko fe gba joba a pa yan ni iru joba o lo fe se to ba de be tan ijoba le ni yanju tori pe kini e pa yan ma po ko di dodo ka teje sile ka do gba joba it's not do or die I get me nothing bawo ni iwa re gaga ti tu e so o wa very very painful lati ma gbo pe won pa yan ni iru osun nisin yi last week
0: wayo oro iwa ipa ati ifipa bani lopo ina lo tutu jeyo ebi awon omo orilede nigeria kan ti gba wi pe aiti mo se awon ofin to le dandan to lori awon ti won ba urufe iwa ko to be in lo fa ti awon kan si fin daro aso be soro nigba ti won ba koroyin ile ise radio 32 fm ikmot yekin soro enikan to je onimo nipa isin islam adedokun mumin in lo wi pe awon obi ati alagbato awon na ni ise to po lati se lasiko yi lati ma daabo bo awon omo won ki won ma ba lugbadi iwa ipa ni bi o ti ro awon obi lati ma boju to awon omo won daada be lo tu ro awon odomobirin lati ma wa loju lalakan fin sori ki irufe isele la bi be o ma ba se ni sakani won nigba to soro si owo waju ko saike si ijoba orilede nigeria lati tubo mu awon ofin to de oro iwa ipa ati fipa bani lopo ki won mo ko le si ko le ma pin wa awon eyan ti won ba fe wuru fe wa be lati ma sese be jagboro si waju si lenu re
3: jobo kan ri nkan kan se sanari nkan se si ni ton fi atoto ati bo se to fi je won ni ma danru ewu kan ti won mo le kan ti won mo le fun ale se won fi ton so fun to ye kan de muru nkan be yen won ni se ojo fi yen wa tele tele na kan ijoba mu ofin yen lo ton ba ya 21 years yen ton fi je won ni won ti e ni danru
4: obi gaga lo ko si lowo tori pe ijon awon obi won ra yo ma dada omo gan o ni yodun to mo wa to mo ti ma danu ru fun ara re sugba ta ba wo ayo si obi ni nbo ma ronu ko se ba ma se fe dagba obi ni nbo ma ronu o bi ba si ti nbo ma ronu to mo si ta ko le ye obi obi oraye ki lawon omo wa fi lu igbadi ta ma lu yi bakan na ijoba tijoba ni pe ofin ti won ba se kan do le lori kan ma sofin omo olowo se ka wa lo mo omo talikadi kan ma sofin otolento se otolenta mu ofin ti ka ma talika se omo olowo na se ta wa fi jalo ta fi ajo ma talika ta fo woro omo olowo lori kan ma sofin be
0: Ròyìn àgbáyé lẹ́kùnrin rẹ̀ ṣe ń tẹ́tí gbọ́ láti iléeṣẹ́ rédíò 32 FM 94.9 fẹ́ yín ẹ̀ ẹ̀ ó sì mọ gbọ́ ìròyìn ní ilẹ̀ òkèrè abala eré ìdárayá tó fi mọ abala múlù dùn ẹ mọ yìí kúrò ń bẹ o. Adúpẹ́ pẹ̀ṣù wa ń bẹ̀ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ wa ká mọ tẹ̀síwájú báyìí torí àbọ̀jọ ìgbénusà ní ilẹ̀ òkèrè orílẹ̀-èdè amẹ́ríkà ẹni wọ́n tuntun ṣe àkọlù tuntun kan tó jẹ́ ti ojú òfurufú sí ilẹ̀ Iran léyìí tó tuntun túbọ̀ mú kífà kájà ó tún mọ wà sí láwọn orílẹ̀-èdè méjèèjì gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọmọlógun ti ilẹ̀ amẹ́ríkà bí wọ́n ti fọ̀rọ̀ léde ẹni wọ́n wí pé ìgbésẹ̀ yìí náà ni wọ́n gbé láti pin wọ àwọn ọmọlógun àti ẹ̀ṣọ́ aláàbò ti ilẹ̀ Iran láti mọ́ ṣe pagidínà ojú òpó ti Hormuz èyí tó jẹ́ ojú òpó tí ọ̀pọ̀ àwọn orílẹ̀-èdè ń gbà gbé epo rọ̀bì tí wọ́n gbà ń gbé ìrìn àjò bẹ́ẹ̀ náà ni ẹ̀ka ìròyìn ní ilẹ̀ Iran náà ti fìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn ohun ìjà ojú òfurufú ọ̀hún ni wọ́n rí ipa rẹ̀ ní ìlú Tehran bẹ́ẹ̀ náà iná ni wọ́n tún gbọ́ ìró rẹ̀ ní ọ̀pọ̀ àwọn ìlú ní ilẹ̀ ti Iran ọ̀hún tó fi mọ Tabriz. Lábala eré ìdárayá ọ̀rọ̀ ti fojúlédè níbi àwọn ọmọ ilẹ̀ Argentina ti wípé àwọn kan ti bẹ̀rẹ̀ sí ní dẹ́yẹ sí wọn tẹ̀lé ìdíje tó jẹ́ ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n gbá kẹ́yìn níbi ìdíje ìfẹ́ ẹ̀yẹ àgbáyé èyí ti ilẹ̀ Spain tí wọ́n ti fakọyọ jáwé olúborí nígbàtí àwọn kan tí wọ́n jẹ́ ọmọ ilẹ̀ Argentina lónìí tí wọ́n ń sọ̀rọ̀ lásìkò tí wọ́n gbìyànjú láti rìnrìn àjò ni wọ́n wípé àwọn kan ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wùwà kò tọ́ sí àwọn àti wípé lójú òpó káyélujára ni làwọn èèyàn ti ń wọ́ wọn lẹ́sẹ̀ bẹ́ẹ̀ náà àwọn ọmọ ilẹ̀ Argentina kan tí wọ́n fi ilẹ̀ Brazil Spain àti Germany ṣebùgbé ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kẹ́gbàjarè lórí ọ̀rọ̀ ọ̀hún. Láti abala múlùdùn níbi tí a ti máa fi gígún ìròyìn àgbáyé wa fún ti àsìkò yìí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ gbajúgbajà òǹkọrin Damini Ogulu tí ọ̀pọ̀ mọ̀ sí Burna Boy náà ló ti jẹ́ òǹkọrin lọ́kùnrin àkọ́kọ́ tó ti fakọyọ jù lọ báyìí níbi ó ti jẹ́ ẹni àkọ́kọ́ lórí ètò kan eléyìí tí Spotify tí wọ́n gbé kalẹ̀ fún àwọn tí wọ́n bá fẹ́ wo orin gbọ́ orin pẹ̀lú fọ́nrán fídíò lórí ẹ̀ka àwọn Burna Boy ló ṣe àṣeyọrí yìí pẹ̀lú orin eléyìí tó gbé kalẹ̀ pẹ̀lú òǹkọrin tóun náà jẹ́ obìnrin Shakira nínú orin tí wọ́n kọ fún ìdíje ife ẹ̀yẹ àgbáyé níbi ó ti jẹ́ wípé Burna Boy ló ṣeéṣe kó jẹ́ pé yóò pẹ̀lú àwọn òkọrin tí wọ́n ń fakọyọ lórí ẹ̀ka náà láàrin àwọn tí wọ́n bá ṣa òǹkọrin mẹ́wàá jọ títí ọ̀sẹ̀ tó ń bọ̀. Fún àwọn ìròyìn tí ẹ bá fẹ́ fi tó wa létí ẹ lè máa kàn sí wa lórí nọ́mbà yìí lójú òpó WhatsApp tàbí kẹ́tẹ̀ látẹ̀jíṣẹ́ sí wa ṣàmúlò 07056550949 tàbí kẹ́ tó kàn sí wa lójú òpó tí email yìí @32fm.com.ng kí a tó mọ̀ lọ nínú ìròyìn ọ̀hún àwọn kókó amẹ́nubà lẹ́ẹ̀kan sí i. A kà sí yín létí wípé ẹni tó ti fìgbà kan rí jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Atiku Abubakar ló ti ń ké sí ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Tinubu láti ra ọwọ́ ẹ̀bẹ̀ mọ́ bínú sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ ẹ̀ka ti PIFIPC tí ìjọba wípé wọn ò mọ nǹkan kan pa rẹ̀ tàbí kó kọ̀wé fipò sílẹ̀. A kà sí yín létí pé orílẹ̀-èdè Nàìjíríà ń ló ti já sí ipò 90 nínú àwọn orílẹ̀-èdè tí ìwé ìrìnnà wọn tó gbé pẹ́lí dáadáa. Àtúgbọ̀ nínú ìròyìn náà wípé ọ̀ọ̀ni ti ilé ìfẹ́ ọba Adéyẹyẹ Ògúnwùsì ló ti ń pè fún àlàáfíà ṣáájú ètò ìdìbò sípò gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun ní ilẹ̀ òkèrè lẹ́ti gbọ́ pé ilẹ̀ Amẹ́ríkà tún ti ṣe àkọlù ohun ìjà ojú òfurufú míì sí ilẹ̀ Iran. Lábala eré ìdárayá àkà sí yín létí pé àwọn ọmọ ilẹ̀ Argentina ẹni wọn ti ń ké gbàjarè lórí bí àwọn èèyàn ti ń dẹyẹ sí wọn lẹ́yìn ìdíje ife ẹ̀yẹ àgbáyé tó tẹnubodò níbi orílẹ̀-èdè Spain tí wọ́n ti fakọyọ. Lákòótán lábala múlùdùn ni Burna Boy ti léwájú tó jẹ́ ọkùnrin àkọ́kọ́ ti ń bẹ lórí ìlà ti Spotify níbi ètò tí wọ́n ṣègbé kalẹ̀ fún àwọn tí wọ́n bá fẹ́ wo orin gbọ́ orin pẹ̀lú fọ́nrán fídíò lórí ẹ̀ka wọn. Lórúkọ Akinwale Abolúwadé tó léwájú àwọn tí wọ́n kó ìròyìn yìí jọ Olúṣọlá Mọ́mọ́ Lótù tó sì kà sí ti ìgbọ̀nyín ẹ̀ṣẹ̀ tẹ́ ń gbọ́ 32 FM fẹ̀yìn ẹ̀.

Èyí ni àsọtẹ́lẹ̀ àti àdéhùn tó wà fún ètò sáré budan. Ení, ìdáhùn sí ìbéèrè kan kò gbọdọ̀ ju ọgbọ̀n ìṣẹ́jú àyà lọ. Èjì, àwọn ìdáhùn sí ìbéèrè tí ó pakasọ yóò wáyé tí ó bá kù díẹ̀ kí ètò náà ó kẹnubodò. Ẹ̀ta, ẹni yòówù tí ó bá ti gba ìdáhùn sí ìbéèrè yóò gba ẹ̀bùn káàdì ìbánisọ̀rọ̀ èyíùn Richard Card. 500 naira, 500 naira. Ẹ̀rin, a kò fẹ́ kí olùdásí fi ìbéèrè dáhùn ìbéèrè. Àrùn, ní kété tí atọ́kùn bá ti parí ìbéèrè, tí onídáhùn sì ti wọlé sórí afẹ́fẹ́ ni àsìkò rẹ̀ ti bẹ̀rẹ̀. Ẹ̀fà, onídáhùn tí wọ́n bá ti rọ̀ lọ́wọ́ ti sọ àǹfààní ẹ̀bùn rẹ̀ nù. Eje, onídáhùn kankan kò ní àǹfààní ìpínlẹ̀ méjì tọ̀.

0: Oda eni ti o ba mo tin je iye oni na ni o mo je asa.
1: Yo si ma soke.
0: Okay le ngba na.
1: O ma.
0: Ngba won ni dubulubu ta ni o lo to go ba da le o ta won ko wa e lo ni.
1: Finally.
0: Ati wa lojude dubulubu sarebu dola wa. Teyin ba tin gbo pe sarebu.
1: Sarebu.
0: Sarebu do. E ka so sikan ni aderin po sonu
1: ni love to her
0: yes
1: legbe love her this station we sabia station we get that this station we know the way
0: way to know
1: station point
0: yes so ikan ni aderin po sonu ni 32 fm 949 ibadan awon tun kin yin ka bo sori sare budan lo so to ni oluwa mere omo ojo loruko temi
1: ba mu to Adimola, did you make up a story to insure with that in Drodi?
0: Yes, sir.
1: I know you say we have to shake in you.
0: I took Badu Wadoba. The bank on Eurobo.
1: Rabbit.
0: On Eurobo. On your Awano.
1: Babushi.
0: That's around where Bunya Robo Robo. Robo Robo Robo. That's your phone.
1: Robo Robo. Mr. Johnson.
0: You will get your
1: letter. So, what one leg?
0: One leg.
1: So, it's like
0: Ah, ti e wa fi alubagi gbe wa lori.
1: Eh, ko si nta fe bi se.
0: Apo nla
1: ni. Beeni.
0: Yes so.
1: Mato tun ja mi le.
0: Ah!
1: Beeni.
0: Se lori e na.
1: Ko ruju o.
0: Mo ka mo le mu.
1: Mo se ri ni.
0: Mo le mu.
1: Mo se ri ni.
0: Iye ni wi ko e ka bo sori sare budan fun to so to ni esun ba se nse lori eto sare budan. Olokan ojokan ibere la fi ndara wa laraya. Inu mi amo odun lopo igba ta awon eyan ba npe wa wole fun gba akoko.
1: Ba pa o ti yin.
0: E wa nbe.
1: Ba pa awon to se fun gba akoko. You know me man do. I taban won ta ba ti gburu ti pe ba kon ba tun wa pe
0: pada.
1: Abo na san ya ti gburu won ti pe.
0: Ati gburu won gbogbo eyin ara ajebu e ba so fun won eyin ara ede na. Awon ara ade o pe ta gburu won. Iyen ni wi pe assignment kan ta won ara sare bu don sare se fun wa papapa. Ibi kibi te ba ti n gbo wa bayi e mo yi radio yin soke la la la. Ke wa mo pe won. Ara ile o mo para o ko wi pe sare bu don o ti gori afefe. Eyin e wa pe oju opo meta le lanfani lati pe si loso toni ke le mu number beere ke si le jebun 0705 500949 0809 7000949 tabi 0906 2000949 oju opo meta etanu e ba si lanfani e wo an be loju opo Facebook 32fm949 feyin e ba kono e le mo gbo wa kete kete pelu radio garden yin 32FM 949 Ibadan ina letters radio garden mix the
1: Mixella
0: ati tindin
1: ah today today kinin din na kini today
0: o di ata
1: o di dudu
0: hello e ka so o
1: e ka so sir
2: hello
0: yes sir
1: uruko yin bi te tin pe o
2: bazuka
1: uruko yin
2: sheris lati soka
0: oh sheris lati soka e ka bo sir
1: tale fe bare ja lo so yi
2: Ramatan.
1: Ibere le ki lu le fe.
2: Ekume number 10.
1: Number 10. Ega bandar ko orilede mewa lagbaye to ye pe ede Yoruba ni won so nbe.
2: Ede Yoruba ni won so lede yen.
1: Wallahi.
2: Nigeria.
1: To de ni.
2: Ben Benin Republic.
1: Yes, o di meji.
2: Ghana.
0: Odi meta.
1: Yes.
0: Won gba lo.
1: Awon te be.
0: Oju ona ni won wa.
1: Eh?
2: Kodo wa.
0: Kodo wa.
1: Kodo wa won fe mi le ju ni. Anko yin, anko yin.
0: Ah o lo.
1: Tori kodo wa kan kan.
0: O lo.
1: Se die.
0: Eh o le ja fa sheriff ni nko won
1: lo da be. Boya re ja, mo re jugu ni ma na na be.
0: Ah, ira ara won so ka ni. Hello.
1: I'm going here for a time, Bilawo.
2: Hello.
1: I can't say. I
2: can't say. Adibola,
1: yes, sir.
0: Adibola, lato, kebola. Yes, sir.
1: Yes, sir.
2: Auntie Mary.
1: Okay.
0: Okay. Yeah, I'm number a bit, ain't
1: you? Okay.
2: Yeah, I'm number a kejo.
0: Number a kejo. Oda ise kekere le fe se pelu ibere te mu yi o.
2: A se ko sa nso owe abi nkan.
0: O se owe, ise owe. Ise owe. iṣẹ kekere le fe se pelu ibere te mu be ba farabalẹ
1: eju ne wo ba ti e jowe ngba won ti le mu number
0: ngba won ti mu number
1: ma ke ti e wa sowe e ti e sowe
0: o de mo gbo mi se mo wi pe oni lapapo mo gbese to di oni gbese oni lapapo mo gbese to di oni gbese o ye fi oni si oro mewa mi ko de ni tumo
2: okay oni gbajamo
1: ode ni
2: oni showo
1: o ma deji
2: oni resi
1: o ma deta
2: oni gbagbo
1: o ma deta
2: o
1: ni mere
2: owo
1: o ma di marun
2: o ma showo
0: o di befa
2: olori oni risa oni risa
1: ko goes
0: kolo
2: oni bata
0: oni bata me o di meje
2: o gbajamo
0: e ti mu gbajamo tele meje le ri mu bi o se ro to e da pe wo tun
1: ori pe
0: ingo olori
1: oni risa
0: o tun ju tun de o tun pe tutun de o hello
1: Uni badan.
3: Hello, Eka.
1: Eka se me.
3: Ewu ganchi. Ajiri ganchi pa.
0: Oni gbo oni.
1: Oni mami abi.
0: Oni mami abi.
3: Ewu. Inu wo ni
1: baji. Yes ma. Yes ma. Eka bo suri to.
3: Wọ́n
1: gbọ́ yín.
3: Àmì
1: àmì àmì.
3: Àjìmẹ́rì ẹ fún mi ìbéèrè karùn-ún.
0: Ìbéèrè karùn-ún fún mọ́mí Àbíbù.
1: Láti lábọ́.
0: Láti lábọ́. Ọ̀dà mọ́mí Àbíbù, mi ò fẹ́ dá yín lágara. Ẹ fún mi ní irinṣẹ́ méje péré táwọn ọ̀dẹ́ máa ń lò.
3: Àparò.
1: Okay.
0: Ti won fi mo gbon. Se irinse won na nu.
3: Aparu.
0: E o de ni.
3: Aparu.
0: Ibon o di meji.
3: E ogun.
0: Ada.
3: Ogun ti won ada.
0: Ada meta. Ogun. Ehn, merin.
3: Beri oje asatan wa
1: nwo. Yes, beri oje yes.
0: Marun. Ah, mommy Abib. Mami, oni mami abi, oni of, oni mami abi.
1: Oni labo, labo.
0: Oni labo, labo.
1: Oni labo.
0: Bo, oni mami abi bu se mu ki ni iti
1: ope. Le, nujo metai.
0: Bo, le se mu ti ope.
1: Emi ati mwa soro, le nyesi. Padi owa le nyesi.
0: Ah, agba dokwe pade o.
1: Padi owa le nyesi.
0: Ah, kwa mo ini
1: wogona. Mami abi bu ti jetupe na.
0: Eh, now.
1: Hello, sir.
2: Eka,
1: sir. Eka, sir. Yes, sir. Uruko imi ta jetupe. Yes, sir.
2: Dari
1: Sajafa. Eka bo suri eto.
2: O biri keni lati le ba mo
1: ta. Biri keni. In toro ni mo fe fun yin o.
2: Wa aje ngo.
1: Eka pa e pa owe marun pere eko wa nu e eko.
2: Eko.
0: Eko
2: eko eko.
1: Ẹ bá ni ẹ sọ kẹfà
0: pàdé
1: pàdé. Ẹ̀kọ́. Wọ́n wá mú mi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni.
0: Mú mi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni. Mo ti ẹ̀rọ pé wọ́n pè yí o ẹ̀kọ́ òṣojú
1: mímú. Ẹ yé kan mi, ẹ wá mú mi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni.
0: Hello.
4: Mú mi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni.
0: Ẹ̀kọ́ náà ni. Gbogbo ẹ̀ papọ̀ ẹ̀kọ́ ni.
1: Ẹ náà.
4: Ẹ̀ka ìjọ
0: látàgbàtà.
1: Ẹ̀ka sọ̀ báà. Yẹ́sà.
4: Ege wa ti rí lọjà.
1: Okay.
0: Tani ti n ba wa nọjà nu.
4: Bẹ́ẹ̀ni látàkọ̀tà yìí tí ìrànwọ́ yí o.
0: Ah, àǹtí Mary ẹ̀ ti rí i. Ẹ wò ó dáadáa, èmi gan mo ṣe fúnra mi. Ṣebí nọ́mbà tẹ́lẹ̀ ẹ fi ilẹ̀ ni, ńlá fi ni pé nọ́mbà tẹ́ bá ń lò ni ẹ fi ilẹ̀. Nọ́mbà tẹ́ ẹ fi ilẹ̀ la tún ṣe sí. Àǹtí Mary.
1: Ni mo fi máa sọ pé kọ́ jẹ́ orúkọ èèyàn. Ni ni nọ́mbà tí ó fi ilẹ̀.
0: Nọ́mbà tẹ́ fi ilẹ̀ ni, èmi fúnra mi gan mo tún bá yín ṣe sí nọ́mbà tẹ́ fi ṣọwọ́. Ẹ ṣeun, ẹ lọ yẹ̀wò o. Ọ̀dà ìmúnábà béèrè yín.
4: Ìdó bá rọ̀ ẹ fún mi ní ìbéèrè kẹrin.
0: Ìbéèrè kẹrin fún àǹtí Mary láti Àpáta. Bámu tàn. Ọ̀dà àǹtí Mary, ṣé ń gbọ́ mi? Ẹ parí òwe yìí ní pápá àpá. Kùtùkùtù ní ká pàdé.
4: sọ.
0: Kutukutu ni ká pàdé ẹ parí ẹ.
4: Oru owurọ lọjọ wa.
0: Owurọ lọjọ ni ma rire o. Ni ma Auntie Mary. Ah, ọjọ́ ẹ̀dá nígbà ọtí dọ̀rọ̀ òwúrọ̀ lọ́jọ́ wà. Ẹ jẹ́ aṣọ ticket. Hello. Jọba gbé pé iná. Hello.
2: Holy Mary.
0: Holy Daddy.
1: Bàbá léṣi lọ́yẹ́ ni.
2: Bàbá mi kára ọ lè tẹ́lẹ̀.
1: Yes sir, ẹ káàbọ̀ sórí ètò sẹ́.
2: Àjẹ́ sá náà kọ́ ń bẹ̀.
1: Adúpẹ́.
2: Látà àzò ní jóná.
1: Amen.
2: Adẹ̀ tí ó gba wa láti lẹ́yìn wa pátápátá. À ní gbọ́bí sẹ́ni kọ̀ọ̀kan.
1: Àgbẹ̀
2: Yálì bàbá jà tó dé bọ́rọ̀ alámọ̀là.
1: Ẹ ṣe àdúpẹ́ sà.
2: Ọlọ́mọ pẹ̀lú gbogbo wa.
1: Amen.
2: Ẹ jẹ́ ń bá Aunty Mary Naka.
1: Ok.
2: Ìbéèrè kẹtàlá.
0: Ìbéèrè kẹ ló bá mi.
2: Nọmba 13.
0: Nọmba 13. In tó wá rọ̀ mo fẹ́ fún yín o. Ẹ ti tọwọ́ ọ̀fà bọnu. Orọ̀ orọ̀. Ó yẹ fún mi ní nǹkan mẹ́wàá pápápá tí àgbẹ̀ lè gbìn lóko.
2: Isu.
0: Ode ni.
2: Obì.
0: Obì ó di méjì.
2: Kòkó.
0: Kí lẹ pé.
2: Àgbàdo.
0: Àgbàdo. Kòkó mẹ́ta.
2: Àgbàdo.
0: Àgbàdo mẹ́rin.
2: Ọ̀gẹ̀dẹ̀.
0: Ọ̀gẹ̀dẹ̀. Márùn-ún.
2: Àgbálùmọ̀. Ọsàn.
0: Àgbálùmọ̀ mẹ́fà. Ọsàn méje.
2: Ata.
0: Kí lẹ pé. Ata mẹ́jọ. Ata mẹ́jọ.
2: Ẹ̀fọ́.
0: Ẹ̀fọ́ mẹ́sàn-án.
2: Kókò jíjẹ. Kókò kókò.
0: Àwọn wá gbìyànjú.
1: Wọ́n try.
0: Wọ́n rí mú.
1: Ẹ̀gàn ni ẹ̀.
0: Ẹ̀gàn ni ẹ̀.
1: Wọ́n jọ wọlé ni.
0: Kókò yẹn.
1: Bàbá wọ́n jọ wọlé ni.
0: Lórí gbọ́n ni.
1: Wọ́n jọ wọlé ni.
0: Gbọ́n ni wọ́n mú. Ọ̀dà.
1: Sáré budá.
5: Ẹ̀ka-san
1: mọ̀.
5: Ọlọ́mọ Ọlájídé Abọ́sẹ̀dé Nátà.
0: Ọmọ ọ̀tọ́jọ́ mẹ́ta.
1: Ẹ̀ka-bọ̀ sórí ètò ìyá mi.
5: Ẹjọ́ tí mo ta wá náà ẹ̀yin ò wá, àná àráyè wọlé.
1: Ẹ̀sì ti wọlé lọ́sàn-án.
5: Ẹ̀rẹ̀
1: ti wọlé lọ́sàn-án.
5: Mo ti wọlé adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
1: Alihamdulilayi.
5: Yes, sir. Ọmọ jọdá dì ń kọ́ ẹ bá mi kí o.
0: Yes ma.
5: Ìbéèrè kẹjọ lọ́dọ̀ Aunty Mary.
0: Ìbéèrè kélo.
5: Ìkẹjọ.
0: Ìkẹjọ ẹṣẹ ma. Ó dáa. Màámi o, ṣé mo àwọn ẹyìn kéékèèké báyìí tí kì í ní èkùrọ́ nínú?
5: Mo mọ̀.
0: Orúkọ wo ni wọ́n ń pè é?
5: Mi ò mọ orúkọ tó ń pè é o.
0: Ẹ wá. Ó yẹ ẹgbọ́nra ẹ mọ̀.
5: Ẹ tẹ̀yìn bá mọ̀ kò mọ̀ nù.
0: Ó ti ẹ̀dá. Wọ́n wá ní Àmàlà fẹ́ẹ̀sì tá a ṣe lọ́dún tó kọjá. Wọ́n gbàgbé ibi wọ́n pé wọ́n tún ń bọ̀ lọ́dún yìí.
1: Bẹ́ẹ̀ni lágbára ọlọ́run.
0: A gbọ́dọ̀ rí yín lọ́dún
1: yìí. Wọ́n tún wá lọ́dún tí ń bọ̀ náà
0: pàápàá. Bẹ́ẹ̀ni ẹlẹ́ẹ̀kejì irú rẹ̀ rèé. Àmàlà fẹ́ẹ̀sì ti kàn ní Adẹ́rìn Pọ̀ṣónú.
1: Wọ́n wá wo tí ń jí Àmàlà.
0: Ẹ wá wo bá Màlà ṣe
1: rí gangan.
0: Ẹ wá wo.
1: Tí ń jí Àmàlà.
0: Gbígbóná fẹ̀lifẹ̀li.
1: Àti gbẹ̀gìrì tó kúnná tán yányá.
0: Ẹni kan kí orí kí Àmàlà.
1: Tí ọmọ pe èèyàn.
0: Àjẹdọ̀wẹ̀kẹ̀.
1: Bẹ́ẹ̀ni kì í ṣàjẹdọ̀wẹ̀kẹ̀ nìkan, àjẹ bọ́kọdọ̀wẹ̀kẹ̀. Wọ́n bá jọ pé ilé ń jẹ àjẹbáyadọ̀wẹ̀kẹ̀. Ìgbẹ́ kì í bẹ̀.
0: ₦3,000 péré lówó tíkẹ́ẹ̀tì yín. Ẹ̀rọ ẹ ká sọ o.
2: Oníjẹ̀bù ló ń kẹ o.
1: Oníjẹ̀bù àfìjẹ̀bù.
2: Ìgbà tá a bá ṣe oníjẹ̀bù adéré ní ọdún bá mọ̀tọ́ náà.
0: Ẹ̀yin ará àjẹ̀bù, ẹ jẹ́ mọ́mí àbíbò gbà yín mú.
1: Wọ́n kì í ṣe ará àjẹ̀bù, ọmọ àjẹ̀bù.
0: Ọmọ àjẹ̀bù. Oníjẹ̀bù ti
1: jẹ̀bù. Oníjẹ̀bù ti jẹ̀bù. Ẹ pẹ̀lẹ́ sà.
2: Ẹ pé ètò náà ọlọ́run kọ́ wa lọ́wọ́.
1: Àmì.
2: Àtàwọn alátìlẹyìn àtàwọn náà ojú òní ti gbogbo alágbọ̀rọ̀ lọ.
1: Àmì àmì.
2: Alàtàbọ̀ ayé ti máa dáa nípa àníra ní fẹsẹ̀
1: tí a bá kúrò wá.
2: Wọ́n ní jí wa gbé lágbọ̀rọ̀ lọ́wọ́ àtàwọn àtàwọn jí wa. Ìbànújẹ́ kò ní kọ́ngù sọ́dọ̀ wa. Ìdùnnú ló máa wọnú lé wa.
1: Àmì àfáà.
2: Àgbọ̀rọ̀ lọ́mù. Bọ́lá ń ṣeṣe wọn pẹ̀lú rẹ̀.
1: Àmì.
2: Ẹ yà bá mọ sọ ẹjá yẹwo.
1: Ok, ìbéèrè ẹlẹ́kìlú lè fẹ́.
2: Ìbéèrè keje.
1: Ìbéèrè keje. Ẹ farabalẹ̀ dáadáa o.
0: Ṣé ẹ gbọ́?
2: Àyà mò ń gbọ́ yín.
1: Ẹ kàn bá dárúkọ àwọn ẹ̀yà ara tó ju méjì lọ mẹ́wàá péré.
2: All right.

0: obìnrin yẹn tún náà jáde ní bóyá àtún mọ bó ṣe máa rí o.
1: ṣé ta ni
0: nọmba kọkànlá
1: lọdọ ta ni.
2: Ohun wọn ti ẹ̀ tutù wọn tún pe àpèjá ni wọn pe ẹ mú nọmba béèrè yín.
0: ìkọkànlá
2: sójú òpó yín tọ́ dáadáa ṣe ń gbọ́ wa. ẹ mọ gbọ́ o wọn a mọ pé wọn báyìí pé àwọn ọmọ ayíbi.

0: pé ò ní wọwé láíláí ní ìkànnì ìfẹ̀yìn ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ́ ẹ̀ mọ̀ ni ó pọ̀ ó pọ̀ kò pọ̀ kẹ̀ ó pọ̀.
1: Òṣì Ọlọ́run mi ó pọ̀ ó pọ̀ ó pọ̀.
0: 32 FM 94.9 à ń fẹ̀rín gba gbogbo ayé.
2: Bẹ̀mù tó dúró kì í ṣe dídún ara. Ó jiná dẹnu ni wọ́n ṣe pariwo ẹ̀ kiri. Ìkànnì adẹ́rìn-pọ̀ṣónú Laughter House orí òkè tètè Premier Mọ́kànlá Ìbàdàn.

0: àlàáfíà náà lo ogun ẹ̀mí.
1: Ìlera lọ̀rọ̀ kórè dé dáná.
0: Ìlera náà sì lọ̀rọ̀ gbogbo mo fẹ́ dogun mo fẹ́ dọgbọ̀n nílé ayé. Ìgbà tí ọmọ ènìyàn tí bá ń bẹ nípò tó dá ló tó lè rántí wípé òun náà sàá káàkiri gẹ́gẹ́ bí ọmọnìyàn láàyè. 32 FM 94.9 ìkànnì tá a ti ń dẹ́rìn ipò òṣónú lórí ètò dókítà orí afẹ́fẹ́ náà la wà lọ́sàn yìí. Ẹjẹ́ máa forí ọ̀fẹ́ yìí kí máa fi kí gbogbo ẹ̀yìn olólùfẹ́ wa wípé ẹ̀tán káàbọ̀. Ọ̀rọ̀ lórí ìlera wa ọ̀rọ̀ lórí àlàáfíà ara wa náà láàmọ̀ jíròrò lé lórí.
1: Láyé tí mo wá máa
0: bá. Láyé ẹyọ kan ṣoṣo tá a wá ìyá ní fàìsàn lùgbà. Gbogbo àwọn tí wọ́n ń bẹ lórí àìkété àìsàn adẹ́dà yóò wò wọ́n sàn.
1: Tábá padà lò láyé o.
0: Olúbí ń pé Fátóyè ló kọ̀ mí ẹ káàbọ̀ sórí ètò dókítà orí afẹ́fẹ́ 32 FM 94.9. Ẹ jẹ́ darapọ̀ mọ́ wa lójú òpó ayélujára gbogbo àwọn sóńsó mídi àwẹ̀ jáni ṣó níbẹ̀ at 32 FM 949 fẹ̀yìn ẹ̀. Níbi tátùjọ mọ́ tún ṣe ìtúpalẹ̀ ṣàlàyé pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà lórílẹ̀-èdè Nàìjíríà àti lókè òkun. Ó ṣeéṣe kẹ́yìn náà ti ráwọn fọ́nrán èyí tá a fi sórí òpó ayélujára gẹ́gẹ́ bá ti máa jíròrò lórí ètò ìlera wa pé ọ̀nà wo la gbà tá a fi ní lọ rí ìlú páńpẹ́ àìsàn. Dókítà wa mo lóore ọ̀fẹ́ láti sọ fún wa wípé ògbóǹtarìgì akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ṣègùn òyìnbó ojúlówó ọmọ bíbí ìlú ìbàdàn nílé lóko àtìlẹ́yìn òde àmọ́ ti ṣe ajé tó ti gbé wọn lọ sí òkè òkun dókítà Mudashiru Adébáyọ̀ Sàlámì gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ dókítà nípa pé bí wọ́n ti mọ̀ ṣiṣẹ́ abẹ ọkàn tó tó fún rẹ̀ olódùmarè gbogbo àwọn tí ń bẹ ní ipò àìsàn olódùmarè yóò wo gbogbo wa sàtàwátà sí kílápò ọlọ́run yóò ṣàánú wa. Láti orílẹ̀-èdè United Kingdom tí wọ́n wà lọ́hùn ibẹ̀ náà láti jọ máa tukọ̀ ètò ọ̀hún lọ́wọ́lọ́wọ́ báyìí tí gbogbo àwọn tí wọ́n sì níbèrè kan tàbí bíi méjì tí ìlera wa tó jẹ wá lógún tá a jọ máa béèrè béèrè lọ́wọ́ dókítà pàápàá jùlọ lórí nǹkan tá a pè ní àìsàn ọkàn tí wọ́n fẹ́ ṣàlàyé rẹ̀ fún wa. Wọ́n wá ní pé àwọn ọ̀kọlù kan ń bẹ tó jẹ́ wípé wọ́n mọ èèyàn mọ délé ayé bá ni ìmíì wà tó jẹ́ pé wọ́n mọ bí mọ èèyàn ni wọ́n pè kan ní àkùáyà wọ́n pè kan ní kọ̀ǹjẹ́nítà. Olúbí ń pè òkà dókítà. Dókítà ẹ káàsán o lọ́dọ̀ tí wá ń bì yìí.
2: Ẹ káàsán o ìyáàfin Olúfẹ́pẹ́.
0: Ẹ ṣeun.
2: Mo dùn láti parapọ̀ mọ́ wa lórí ètò ìlénìí lẹ́ẹ̀kan sí. Ẹ kú àlejò wa.
0: Ẹ ṣeun dókítà. Gẹ́gẹ́ bí nǹkan tí a ní pé kẹ́ ẹ wá là wá lọ́yẹ̀ lé lórí ẹ̀jẹ̀ ń lo kúkú lọ ní tààrà báyìí nítorí ìjọba àsìkò wa. Kí ni nǹkan tí a lè pè ní àìsàn ọkàn? Ṣé bẹ́ẹ̀ náà la pè é ní acquired heart disease?
2: Tá a bá sọ wípé acquired heart disease. Ó túmọ̀ sí wípé àrùn ọkàn ó pẹ́ sí méjì. Àwọn kan wà tó jẹ́ pé wọ́n bímọ èèyàn ni. Ìyẹn náà ń pè ní abínibí. Wọ́n máa ń pọ́nmọ kékeré ní hole in the heart, wọ́n máa ń pariwo. Ṣùgbọ́n acquired heart disease abanilé ayé ni. Béèyàn bá ti ń dàgbà sí nípa kéèyàn kó àkọlù bí infection ọ̀ kéèyàn béèyàn ṣe ń gbélé ayé oúnjẹ téèyàn ń jẹ èèyàn ń mu sìgá èèyàn ń mu tí àwọn kan yẹn ń gbà míì ó máa ń ṣe àfọwọ́fà fún ọkàn àwa fà àpáyà àdìsí tó pé oríṣiríṣi a máa sọ̀rọ̀ nípa rẹ̀ lénu. So bí kákà fi wé péèyàn kọ́lé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ọkàn ṣe jẹ́ téèyàn bá kọ́lé tó yẹ pé ó bá kọ dáadáa lára láti bẹ̀rẹ̀ tí ò ṣe kankan tó ṣe but tó yẹ pé yóò wá ṣe ọ̀pọ̀lọpọ̀ maintenance ìkànjẹgi kankan báyẹn ṣẹlẹ̀ ìyẹn ń pè ní acquired heart disease. Ìgbà téèyàn ti kọ́lé tán bo only de toju be ni ara wa se je po ni de toju
0: hey eseun dokita ba ti bere na ka ni so ni tarata gege bayi na ti salaye saaju pe o ma nje iya lenu nigba ta ba gbo wi pe omo kekere awon omo owo be won ba ni en won ni iwo ninu eh eyin se ninu heart won ninu okan won

ìdàgbàsókè lógùntún bá ń fi ọwọ́ sí nílé ìwòsàn o àbí kéèyàn má dúró níbi tí àwọn nǹkan tó wà tọ́ sí kejì tó wà o lẹ́yìn yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ pé èèyàn ò lè ṣe àìdènà fún ní ìdàkejì nígbà tí à ń pè ní acquired disease wọ́n ti bí èèyàn tán ó lè jẹ́ ọmọ ọdún mẹ́wàá ó lè jẹ́ ọmọ ogún ọdún ó lè jẹ́ ọmọ ọgbọ̀n ọdún ó wá máa ní pé ó ní àrùn ìfúnpá gíga o ìfúnpá gíga ẹ̀dẹ̀ lè wọ́n bímọ ìfúnpá gíga tó bá pẹ́ ju bó ṣe yẹ lọ adi tá à ń pè ní hypertensive heart disease ó ti ń fi ìyá jẹ́ ọkàn yẹn ju bó ṣe yẹ lọ tàbí pé wọ́n ní pé àwọn iṣan tó ń fa ẹ̀jẹ̀ lọ sí ọkàn ó ti ń dín fún ọ̀rá ìyẹn náà pè ní coronary heart disease tó ń fa heart attack tàbí pé ńgbà míì ga aláboyún ńgbà míì ó lè ní tá à ń pè ní cardiomyopathy ìyẹn ni pé muscle tó ń gbé ọkàn ró ó ti wà affected so àwọn kan yẹn ó ṣẹlẹ̀ ńgbà tí èèyàn ti délé ayé ni ìgbà tó kọ́ mọ̀ ní ìsìn ní ilẹ̀ àdúdú láwọ̀ ni pé ní rheumatic valve disease

0: ẹ̀kọ́ gìrì ká mú yan gan ká iṣẹ́ yan gan ní yá yan gan lára 32 FM òun gan láyé ń gbọ́
1: ká sì jọ rẹ́rìn àrí ṣàkíyèsí.
0: 32 FM 94.9 Laughter House Orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.
2: Básìkò ẹ̀dá ò sì lò
3: ọ̀rọ̀ pèsè ayé oníkọ́kọ́ ìná.
4: Bí wọ́n bá ń sọ̀rọ̀ pé èèyàn là ó lu nínú ayé, bí wọ́n bá ń sọ̀rọ̀ wípé èèyàn rí tajé ṣe, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n máa ń rò wípé èèyàn tẹ́ǹdì ni. Bẹ́ẹ̀ ló sì jẹ́ wípé kì í ṣe gbogbo èèyàn ó ní tẹ́ǹdì kó tó di wípé ó là ó lu. Right information nìkan lè yín kàn nílò kó tó di wípé yóò ta yóò sì jẹ nínú ayé. Torí náà ló fi jẹ́ pé lákòókò yìí àǹfààní ńlá òun la tún mú wá fún yín. Mo ní àlejò pàtàkì kan pẹ̀lú mi nínú ilé agbára lákòókò yìí. Ẹ bá ń súnmọ́ kinní yìí, ẹ bá ń dárúkọ yín àti ilé-iṣẹ́ tẹ wá ṣojú.
5: Orúkọ tèmi ni Mr. Tunji láti iléeṣẹ́ The Essence Global Project ní Àtiwá.
4: Tá a bá ń sọ̀rọ̀ The Essence Global Project, kí láǹfààní tó sodo sí iléeṣẹ́ yìí?
5: Iléeṣẹ́ The Essence Global Project ó dá lé lórí financial education fún àwọn tí ó ti ní àti àwọn tí ò ti ní ara, pẹ̀lú àwọn tí ó fẹ́ ní sí ní iléeṣẹ́ ìdálé lórí àti ní ọ̀nà ńlẹ̀ tí a lè fi àwọn èèyàn tí wọ́n lè fi máa make owó sí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ìlú ta wà ní gbogbo ẹ̀ dàbí nǹkan, ṣùgbọ́n ẹni tí ò bá ní right information yóò kẹ̀ máa wọ pé báwo ni àwọn tó make ẹ̀ ṣe make ẹ̀.
4: Lọ́pọ̀lọpọ̀ ọgbà bá a bá gbọ́rúfẹ́ ìpolówó àbí ìpolongo tó jọrú eléyìí, èyí tí wọ́n sábà jẹ́ náà ni sógúndogójì, ṣé náà ni ti iléeṣẹ́ Essence Global?
5: Eléyìí ò kì í ṣe sógúndogójì, ó wà fún ẹni tó fẹ́ ní ànító àti àníṣẹ́kù, tó sì tún fẹ́ fi ọ̀rọ̀ lẹ̀ fún àrọ̀mọdọ́mọ. Ilé tó túmọ̀ sí pé ó kọ tiwa kó má bàa parẹ́ nínú ayé nígbà tí a bá fi ọ̀rọ̀ lẹ̀ fún àwọn ọmọ tiwa. Ilé yìí ṣe sógúndogójì rárá.
4: Bó wa la ṣe lè ṣe tá a fi lè darapọ̀ mọ́ iléeṣẹ́ Essence Global?
5: Èèyàn 20 àkọ́kọ́ tó bá kọ́ sẹ́ndì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn sí orí nọ́mbà tí a pè láìpẹ́ yìí, iná ni a máa fún láǹfààní. Ṣùgbọ́n tí ò bá tètè tí ò sí lára ogún àkọ́kọ́, tíkẹ́ẹ̀tì tí wọ́n fi wọlé máa cost 15,000 naira. Ṣùgbọ́n torí pa wá sórí ètò yìí, a máa fún èèyàn ogún àkọ́kọ́ ní àǹfààní láti jàǹfààní ètò yìí lọ́fẹ̀ẹ́.
4: Ẹ jẹ́ àyẹ̀wò kí ni tá a lè sọ wípé iléeṣẹ́ gan gbé dání ní pàtó, ṣé okòòwò lẹ́fẹ́ kọ́ wa ni àbí kí ni nǹkan tí a rí mú bẹ́ẹ̀?
5: Eléyìí jẹ́ ọ̀nà tí èèyàn fi máa mú owó, tí ó fi máa rán owó ńṣẹ́, tí ó dẹ̀ fi máa ní ànító àtàníṣẹ́kù tó jẹ́ pé okòòwò ni tó yàtọ̀ sí sógúndogójì tí ọ̀pọ̀lọpọ̀ ti ṣe sẹ́yìn tó wá jẹ́ kí wọ́n máa sá fún àti rí ọ̀nà báyọ̀ míì.
4: A ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ orú ìpolongo bíi eléyìí tí wọ́n sọ pé ká wá sẹ́mínà. Ṣé sẹ́mínà náà la wà fún níléeṣẹ́ The Essence Global?
5: Eléyìí ò kì í ṣe sẹ́mínà, pure business presentation leléyìí, business briefing ni eléyìí, kò kì í ṣe sẹ́mínà torí ọ̀pọ̀lọpọ̀ wa ti lọ sí sẹ́mínà oríṣiríṣi, ṣùgbọ́n business briefing leléyìí.
4: Bá a bá fẹ́ darapọ̀ mọ́ Essence Global, bó la ṣe tata tọ̀ ẹni á pe nọ́mbà kan, kí ni nọ́mbà náà?
5: Nọ́mbà tí àwọn èèyàn ó sẹ́ndì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn àti àdúgbò tí wọ́n ń gbé sí ni 09075101004.
4: Ẹ bá ń tún nọ́mbà ń pè lẹ́ẹ̀kan sí
5: 09075101004.
4: Ẹ ń jẹ́ kó di mímọ̀ wípé The Essence Global Project kì í ṣe sógúndogójì lẹ́yìn gbé dání iléeṣẹ́ ti
5: yín. Rárá o, eléyìí ò kì í ṣe sógúndogójì rárá.
4: For the opportunity of those joining us that doesn't understand Yoruba, what do you have for us from your company, sir?
5: The Essence Global Project, we are not governmental initiative that shows selected individual the business system that they can be using to generate capital at the comfort of their own home without collecting bank loans that have interest or collateral. And we are launching in the city of Ibadan. That is why we come on here today.
4: So is this not Ponzi scheme?
5: It's not Ponzi scheme. This is pure business opportunity that you can be using to generate capital. Either you have half much with you or you haven't make money before, but this one will be a kind of added source of income for you to make more money. But it's quite different from Ponzi scheme. This is pure business.
4: So how do we join the Essence Global Project?
5: After this program, we give the slot for first 20 people that can send their location and their full name to this number that we call very soon now.
4: Another thing about the Essence Global Project, there are a lot of promo like this we've heard on air and other places. They say we should come for seminar. Are we also joining seminar?
5: No, this one is not seminar. This is pure business presentation where we will show you a pure business that you can be using to generate capital at the end, at the comfort of your home soon.
4: So how do we join the Essence Global Project?
5: By mere sending your name and your location to this very number that I want to call now. 090-7510-1004.
4: The number again, sir?
5: 090-7510-1004. 1004
4: anfani nla ni wona ti gbo yi lati ile ise the essence global project won le yi ki ise sogun dogoji be ni ki ise talagbeda o ni loko mo yan kan wa be yan meji wa ko to di wupe wona o ja anfani to si dolowo doloro ti wona o le ma fun yan to kuro ninu kosikosi gbiyanju ko pe number yi ko le gba itoni lori bo ti se darapo mo ile ise essence global project oju opo nle kan si ni 0905 10 10 04 0907 510 1004
6: 32 FM 94.9 filling the world with laughter.
7: After the tactics comes the play.
8: It's Connor, what are you gonna do? Oh!
7: After the play comes the goal.
8: Could be the match winner from Lionel Messi. Ronaldo!
7: After the goal comes the uproar. It's sports on 32 FM 94.9. The best players in the world and their best plays.
9: My kick again. Messi through four.
10: Brilliant!
9: Threads it in. Ah! And there's the goal from Pedro!
7: It's sports on 32 FM 94.9.

0: lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́fà pẹ̀lú ìfẹsẹ̀wọnsẹ̀ tó ń lọ sí bóyá bíi mẹ́rin ó lé ní ọgọ́rin ilé ìtawò nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé àti gbójú kúrò ní abẹ̀ yẹn lásìkò ilé ìtawò nítorí wípé ìdíje ilẹ̀ adúláwọ̀ ti wà lọ́dọ̀ àwọn obìnrin mò ń sọ̀rọ̀ nípa ìdíje WAFCON yóò gbìnà yàngbà tó bá di lọ́jọ́ Sunday ní òpin ọ̀sẹ̀ ilé ìtawò nínú ẹ̀yìn gangan òun náà ládẹ̀ máa wò lásìkò ilé ìtawò nítorí pé àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ wà ńbẹ̀ náà tí ó ṣe gbádùn tá dẹ̀ rí wò kó tó di wípé àwọn ikọ̀ lọ́lọ́kan òjọ̀kan padà wọlé nínú àwọn líìgì lọ́lọ́kan òjọ̀kan tó ní kẹ́lùkù wa tá a fẹ́ràn ṣùgbọ́n fún ikọ̀ Super Falcons orílẹ̀-èdè wa Nàìjíríà nínú ìdíje ilé tó jẹ́ kó máa wáyé lórílẹ̀-èdè Morocco wọ́n máa wọ gbogbo ọgbọ́n ilé tí wọ́n lè dá láti jẹ́ pé wọ́n tún gba ìdíje ọ̀hún bí wọ́n ṣe gbà lọ́dún bíi méjì sẹ́yìn nígbà tí wọ́n gba kiní ọ̀hún lórílẹ̀-èdè Morocco nígbà tó fi àjọ orílẹ̀-èdè Morocco ní ẹni ìpele àṣekágbá ìdíje WAFCON lọ́dún bíi méjì sẹ́yìn ṣùgbọ́n lásìkò ilé ìtawà iná kìí ṣe ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ nìkan làwọn obìnrin yóò máa jà sí nítorí wípé láàrin ikọ̀ mẹ́rin ó lé ní ogún ilé tí ó máa kópa nínú ìdíje ọ̀hún nínú ọdún ilé ìtawà nínú ẹ̀yìn gangan mẹ́rin nínú àwọn ikọ̀ tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ ni yóò máa jà sí tíkẹ́ẹ̀tì láti rí pé àwọn lọ kópa nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé ilé tó wáyé lórílẹ̀-èdè Brazil ní ẹ̀bọ́ bá di nínú oṣù kẹfà ọdún tó ń bọ̀ torí pé ìdíje ife ẹ̀yẹ àgbáyé àwọn obìnrin lẹ́yìn tá a wo tàwọn ọkùnrin tán tàwọn obìnrin náà gbìnà yà lórílẹ̀-èdè Brazil ní ẹ̀bọ́ bá di lọ́jọ́ 24 nínú oṣù kẹfà lọ́dún ilé ìtawò lọ́kan yẹn lọ́dún 2027 òun náà ló dẹ̀ fà tó wá jẹ́ pé ikọ̀ Super Falcons orílẹ̀-èdè Nàìjíríà wọ́n bẹ̀rẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ tí wọ́n kọ́ bá di lọ́jọ́ Tuesday kojú orílẹ̀-èdè Malawi ṣùgbọ́n ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn náà àjọ NFF ti kéde lénìí wípé ikọ̀ Super Falcons orílẹ̀-èdè Nàìjíríà wọ́n gba ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́sọ́rẹ̀ kan kojú orílẹ̀-èdè Tanzania bó bá di láago mẹ́fà ní ìrọ̀lẹ́ ọ̀la láti máa gbáradì fún ìdíje WAFCON eléyìí tí ó gbìnà bó bá di lọ́jọ́ Sunday yẹn náà la fi ń kí àwọn àtajọ́ olólùfẹ́ eré ìdárayá pàápàá jùlọ àwọn àtajọ́ olólùfẹ́ ètò ìgé ní ẹni ìkànnì adẹ́rin pòṣónú 32FM 94.9 náà la fi ń kí yín káàbọ̀ ní ẹ sórí ètò ìgé ní ìrọ̀lẹ́ tó ní Akínkomidọ́lápọ̀n ló kọ tèmi jẹ́ the sporting director ẹ tún káàbọ̀ sagbọ́n mi ìròyìn eré ìdárayá ti wà ní ìyẹn ní ìkànnì adẹ́rin pòṣónú 32FM 94.9 ká bẹ̀rẹ̀ látorí nǹkan tó ní ṣe pẹ̀lú agbábọ́ọ̀lù kan lọ sínú kọ̀ọ̀kan àti agbábọ́ọ̀lù míì ó ń lọ sínú ikọ̀ míì torí pé lásìkò ilé ìtawà iná ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù Manchester City lẹ́ni wọ́n ti kéde o wípé agbábọ́ọ̀lù tó jẹ́ ọ̀dọ́ léńje tó jáde láti inú kọ̀ọ̀jẹ̀ wẹ́wẹ́ ọ̀hún sọ̀rọ̀ nípa Phil Foden wọ́n ti kéde lásìkò tawà wípé ó ti tọ́ bọ̀wé adéhùn ọlọ́dún mẹ́rin míì pẹ̀lú ikọ̀ Manchester City yìí ló wà fà tó jẹ́ pé àdéhùn tọmọkùnrin ọ̀hún ní pẹ̀lú ikọ̀ Man City lásìkò tawà yìí ó dọdún 2030 kó tó di pé kiní ọ̀hún tẹnubodò ní àtibẹ̀ yẹn bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ ká kúrò nínú ikọ̀ Manchester City nínú ikọ̀ Arsenal nǹkan agbábọ́ọ̀lù wọn lọ́wọ́ èèyàn ọmọ bí orílẹ̀-èdè Faransé yẹn mò ń sọ̀rọ̀ nípa William Saliba eléyìí tí púpọ̀ nínú àwọn olólùfẹ́ ikọ̀ Arsenal tí wọ́n ti ń wò ní wo bí ẹni wípé ọmọkùnrin ọ̀hún ìfarapa eléyìí tó ní sí ẹ̀yìn ẹ̀ nígbà tó orílẹ̀-èdè Faransé ń gbá bọ́ọ̀lù nínú ìje ife ẹ̀yẹ àgbáyé wọ́n ń wò ní wo bí wípé ọmọkùnrin ọ̀hún lọ ṣe abẹ sí ẹ̀yìn eléyìí tó ń dùn ní ṣùgbọ́n lásìkò tá a wà iná William Saliba pẹ̀lú ìròyìn tó ń jáde láti orílẹ̀-èdè Faransé wọ́n ní ò ní ṣe abẹ kankan o sí ẹ̀yìn eléyìí tó ń da ọmọkùnrin ọ̀hún láàmú lásìkò tá a wà ṣùgbọ́n ó ṣe kó má lè gbá bọ́ọ̀lù fún bí oṣù mélòó kan fún ikọ̀ Arsenal ṣùgbọ́n kò ní ṣe abẹ kankan tára rẹ̀ ó fi yá ní àti bẹ̀yẹn ká kúrò lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú William Saliba ká lọ sí orílẹ̀-èdè Talon torí pé lásìkò tá a wà yìí àjọ bọ́ọ̀lù abẹsẹ̀gbá wọn lórílẹ̀-èdè Talon lọ́wọ́lọ́wọ́ iná wọ́n ti ń bá olùkọ́ni nínú ikọ̀ Manchester City nígbà kan rí mò ń sọ̀rọ̀ nípa Pep Guardiola wọ́n ti ń bá sọ̀rọ̀ lójúkùnà láti jẹ́ pé ọmọkùnrin kó wá gbaṣẹ́ ikọ̀ àgbọ̀jẹ́ orílẹ̀-èdè Talon lẹ́yìn tí orílẹ̀-èdè Germany tí wọ́n ti ń bá olùkọ́ni Jurgen Klopp tán ti ń bá òun sọ̀rọ̀ ní àwọn ọ̀dọ̀ tiwọn wípé kó olùkọ́ni ọ̀hún wá gbaṣẹ́ nínú ikọ̀ orílẹ̀-èdè Germany orílẹ̀-èdè Talon àwọn náà ti ń wá gbogbo ọ̀nà eléyìí láti fa olùkọ́ni Pep Guardiola láti fà mọ́ra láti wá jẹ́ olùkọ́ni lọ́dọ̀ tiwọn náà ká kúrò lórí nǹkan tó ní ṣe pẹ̀lú olùkọ́ni Pep Guardiola torí pé lásìkò tá a wà iná àwọn ikọ̀ òwúra wọn ràn lẹ́yìn tí ìdíje ife ẹ̀yẹ àgbáyé ti parí tán ikọ̀ Chelsea lánàá àwọn kéde wípé àwọn ti gbé Morgan Rodgers tán pátápátá láti inú ikọ̀ Aston Villa ṣùgbọ́n ikọ̀ Aston Villa àwọn ti ń wá gbogbo ọ̀nà eléyìí tí wọ́n lè fi gbé agbábọ́ọ̀lù lọ́wọ́ wájú fún ikọ̀ Chelsea mú sọ̀rọ̀ nípa Alejandro Garnacho pẹ̀lú bí ọ̀rọ̀ ṣe ń lọ lásìkò eléyìí tá a wà iná ikọ̀ Aston Villa ti ń sọ̀rọ̀ nípa wípé àdéhùn aláyàlò òun làwọn kọ́kọ́ fẹ́ gba ọmọkùnrin ọ̀hún láti inú ikọ̀ Chelsea kó tó wá di pé àwọn ò fún ikọ̀ Chelsea lówó rọ̀gùrọ̀gù láti gbé agbábọ́ọ̀lù tó yẹ pé ikọ̀ Chelsea lọ gbé láti inú ikọ̀ Manchester United ní sáà tó kọjá wọ́n ti ń bá wọn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ ikọ̀ Fulham ní alábẹ́sàkóso olùkọ́ni wọn tuntun yẹn Álvaro Balboa òun náà ti ń bá ikọ̀ Real Madrid sọ̀rọ̀ o láti jẹ́ kí wọ́n gbé agbábọ́ọ̀lù láti inú ikọ̀ Real Madrid mú sọ̀rọ̀ nípa Gonzalo Garcia agbábọ́ọ̀lù tó ṣe wípé ó ta bí egbẹ̀lẹ̀mùkù rà wọ̀ nígbà tí olùkọ́ni Xabi Alonso ṣẹ̀ṣẹ̀ gbaṣẹ́ ní ẹni nínú ikọ̀ egbẹ̀lẹ̀ Real Madrid ní sáà tó kọjá ṣùgbọ́n tó yẹ pé kò padà rí bọ́ọ̀lù gbámọ́ nínú ikọ̀ yẹn ṣùgbọ́n ó ń jọ bí ẹni wípé olùkọ́ni Álvaro Balboa ó ti ń wo nǹkan tó lè fọmọkùnrin ọ̀hún ṣe nínú ikọ̀ Fulham Gonzalo Garcia òun la agbábọ́ọ̀lù tí ikọ̀ Fulham tún wò lásìkò ilé ìtawà bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ nínú ikọ̀ Liverpool lẹ́yìn tó jẹ́ pé ó ń jọ bí ẹni wípé ọ̀rọ̀ òfẹ́ máa wọ̀ mọ́ ní ẹ lọ́dọ̀ ti Bradley Barcola ilé tí wọ́n fẹ́ gbé láti inú ikọ̀ Paris Saint-Germain wọ́n ti ń wo agbábọ́ọ̀lù tí ikọ̀ Paris Saint-Germain ti ń lé láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan mò ń sọ̀rọ̀ nípa Magas Akoche agbábọ́ọ̀lù ṣe wípé inú ikọ̀ Monaco náà ló ti ń gbá bọ́ọ̀lù nínú líìgì orílẹ̀-èdè Faransé ikọ̀ Liverpool ti ń wo ọ̀dọ́ ọmọkùnrin ọ̀hún gẹ́gẹ́ bí ẹnìkan tó ṣeéṣe kí àwọn gbé láti fi wá rọ́pò Mo Salah ilé tó fi inú ikọ̀ tí wọ́n lẹ̀ ní ìyá ti bẹ̀yẹn bákan náà ẹ̀wẹ̀ ikọ̀ egbí agbábọ́ọ̀lù Real Madrid wọ́n ti ń bá àwọn ikọ̀ lọ́lọ́kan òjọ̀kan pàápàá jùlọ láti orílẹ̀-èdè Spain wọ́n ti ń bá wọn sọ̀rọ̀ ohun lójúpọ̀nà láti jẹ́ pé kí wọ́n wá gbé agbábọ́ọ̀lù ilé tó jẹ́ agbábọ́ọ̀lù tí ikọ̀ Madrid lọ gbá láti orílẹ̀-èdè Argentina ní sáà tó kọjá mò ń sọ̀rọ̀ nípa Franco Mastatuano pẹ̀lú bí ọ̀rọ̀ ṣe ń lọ bá ikọ̀ Real Madrid wọ́n láwọn fẹ́ kọ́mọkùnrin kó lọ ṣiṣẹ́ àdéhùn aláyàlò nínú ikọ̀ míì nínú líìgì orílẹ̀-èdè Spain tàbí kó lọ sínú líìgì orílẹ̀-èdè Germany ṣùgbọ́n àwọn ò ṣetán láti ta ọmọkùnrin ọ̀hún fún ikọ̀ kíkọ̀ kankan ṣùgbọ́n lẹ́yìn tí ikọ̀ Chelsea tí àwọn kó lọ bá ikọ̀ AFC Bomont lana owo tun lo si bi 65 million pounds lati gbe Alex Scott kuro ninu ko Bomont tawon yen de da owo won nu ti won lawon o se tan lati ta omo ku yo hun iko Chelsea lasiko ta wa won ti fe fi owo ola won ti fe fi gba iko Arsenal loju tori pe won ti n ba iko Newcastle United so ro lori oro agbabolu lo wa rin gun ti iko Arsenal tin le lati bi ojo melo kan mo so nipa Bruno Gumarez iko Chelsea lasiko ta wa won ti n ba iko Newcastle United so ro lori wi pe boya won tun le gbe Bruno Gumarez bi won se lo jagba tactics tan fi gba agbabolu won yen Morgan Rogers ti won fi gba mo won lowo ni ati be ka ma wo nkan ti o pada sele ni yen ni ati be wo awon oyin to ni se pelu karakata ati katakara awon agbabolu yen o lo fa gan de po gan sugbon lapa bi bayi ti mo pe ki se joko enika po ta wa ninu kulu ni role o ni e ku role o
1: e ku role gbo yen lolufe wa jake jada gba laye abi mbola lamid ruko mi sporting crita mo kin yin o e kwataro
2: original adekunle clever king
3: aji galadu ayo no kin
4: afa ambali loko ti mo nje emi na kin kabo
5: islami olaju mo ke bu sare loko temi e kabo sori akun seto na
0: be se ngbo wa on loju opo re lori radio yin o na le darapo mo wa loju opo ilu jara wa 32 fm 949 feyen 32 fm 949 feyen o na loju opo te gba le fi darapo mo wa loju opo ilu jara be ba ti wan de be ma ba wa pin kawon elomi na le mo pe eto ege o tin lo lowo ni ikan ni aderin posonu 32 fm 94.9 ni role ka bere ni role latori oro to ni se pelu agbabolu omo bi orilede wa nigeria to lu aroko dare tori lana wahala kan seyo ni buba agbarade ko wam ti wonders nibi ti en to je oluko ni won atawon alakoso inu ko wolves ti won fi pada nilo lati so wi pe ki igbaradi to nlo lowo ninu ko yen ah won ni won da igbaradi yen duro to wi pe won ni ki to lu aroko dare ko kuro lori papa sugbon mo kun yen ko jale lati kuro ni buba agbaradi wi pe won ma ba won agbabelu to je akegbe ohun won ma ba won agbaradi lo ninu ko ohun sugbon awon alakoso ni ro ko kuro nbe omo kun yen won si gba nigbeyin gbeyin won ni ko si training mo lana yin won da gbogbo e gode ti da wa lale lasiko ta wa ninu ko gbelu fun ti won daras sporting crystal
1: yeah atokun
0: ki lo nfa wahala laarin to lu aroko dare ati awon alakoso ninu ko ban ti won daras
1: ibi ti isura ni ba wa lo kan ni ma nwa oko ta ba fowo da iri la fe fi je wo vamtin ti won invest e mo ko ti relegation
0: ben
1: lati first half season lati mo pe Wolverhampton lo relegation due to outcome won ni kama ba jiya la se yamaji alofa ki Wolverhampton ma ba shalai ni won se ni awon fe ra tamatas lati Belgium then I think
0: yes
1: won den san over 23.24 million ni won san lati gbe aroko dare wole oyibo irajo ma nfi ni gba mi ona teni kan ni to jagara o le gbe elomi lokiti aroko dare n pick up ngba yen lo fa ti won pe si super eagles e we goes to score ni season to vacate Belgium yen to wa si Nigeria to wa si Wolverhampton Wanderers inu gbogbo an dun gbogbo omo Nigeria tojo lo fe ball afesi gba lo ma fe ki player wa wa ni England kale ma ri won o day in day out aroko dare de in a whole season to ni ori ofi ati gba 33 matches you were only able to convert meta pere go meta ninu 33 games overall in a season other games included o score go mefa ah sir ebi o kin joke pelu black yo but ta ba fowo ra oyi ko ko ni loju ni ko so mo ya bi ise our father once said to me look I don't add emotion to my business to ba je ki correct omo mi mo di oro yen mo wonjo yen o oro ara january o fe pe january mo di mowo mi o fi emotion kun business to ba je pe omo mi lo fe affect investment I don't blame over thing wonders won doko wo ni ke se family business three goals che rati on penalty meji kan ti tolu lo sanri mo
0: ben
1: e ri pe to time kan ti super eagle pe mo
0: ben
1: to ma pe awa ewu an bi lati joko pariwo pe hello it's not on merit mo fe soro Benjamin Taminu se lana abi
0: yeah I know
1: mo senuku on merit ko oro ojo mi ko influence lawon e fi nse but yo ti han deju pe kini tolu gba ni Wolverhampton Wanderers tolu o sise nbe yen bi koko ba fe lefe ma jori modu to ba jori modu ma dawujo kumo to ba dawujo kumo mo tu mo wa ra oke gboro lo o ma take time lati ma acclimatize fun awon player kan boyo gba ri pe be ke na pe Vincent Yama o lo Tottenham ri
0: complain Tottenham no
1: complain o lo Tottenham ri
0: eh
1: he was from Maccabi Haifa Maccabi Haifa lo wa ngba yen won for 2 weeks wa fi se trial o de be yen o ro lu flu environment man change ti o ni bayan lara mu olodun de je ka gbo lori gbogbo pade nigbati aneka and some other big players to ma must play dada agaga teddy ba di o to ba lo ko Real Madrid to fi ti awon big kings won se o le je kankan to ba so pe mo ye lo isin o ege kina so mo good sport to ba de ti papa clever ati sporting director ba mu o in to ma so fe mi le mi o tele e yo de ni ana to lu le ba nkan ti o ba lara mu pade nbe yen igbati Crespo wa si Chelsea ana so yi pe ibe yi wa conducive one ohun ogbede two ko mi mo fe lo yoruba yen won tewo gba ohun ti to lu ba de be ti rin ajo yen o je mo be yen se wole ko to lo ba sare si penalty one gudi o le mo gba oru yo ga wa ta ba fe play penalty ni ta ba fe bere training sorry for taking your time ta ba ba train ta ba de training ka to ko je gbari wodi de a ma bet baresi kamacho ati awon yoku asi reso gbogbo ngba yen a kokon ta tete na have bet who do you mean wa legbe feed bayi ni ta ba gba penalty wa to ba ti ba pole to ba bossita italo to ba gba pole to ba jeri wole o fail who do you je ko gbowo o ni bo se gba ball mi morin ni competition yen so ti o di o ba ti de okan ma bale lati gba penalty yen pe o ba lo ta wo mi ni but o ka ba ti de ah mo je sumo hedge so pressure le po lori yan ki to mu tori to lo sa penalty now o wa de training when he we were what you said ko toto o chele club side ta ba ti fe money first division ma lo check pelu tin bi onu ara re ni won o fe lo ndarin eyan wa ntolu won o fe onlu ni mo pe pelori ipe agent e soro ko ba ko wa bo mi ti won bo soro re si ni
0: asu mo oju oja bayi na sugbon jo bi eni wi pe adua yin ololufe iko Chelsea o ti gba tori ninu awon ogun to wa lohun yin ikan ti pada lo sinu Aston Villa ba se nsoro oro ti wo papata laarin Aston Villa ati iko Chelsea o ti di ero inu Aston Villa bayi eje asu mo oju oja na kade a ti soro tan lori oro to lu aroko dare be kedere a tu nkan to po lori eto ni role an lo wa nbo wa iko kale
6: ase juni ka gbe radio mi 32 fm ti wa oke
7: Sade ku si oko mi o bi yara igbalejo mi ati yara idana mi se mo ti mo de abi titun
8: ma mi
7: sugbon duro na o se fi hypo nu ile ati tabili pelu awon bi ta tin dana yin
8: hypo ke
7: beni awon kokoro ifojuriki igbale ro tori na lawa na se gbodo ma pe si abo lojojumo pelu hypo
9: ma gba fa awon kokoro ifojuri da bobo ile re pelu hypo

0: Ẹṣeun sa, mo dúpẹ́ o.
1: Mr. Prof ni láti oríta.
0: Kára o le sa.
1: Okìkí Crystal Palace ṣe kàn káàkiri Europe, okìkí yẹn kàn káàkiri àgbáyé.
0: Àmì Jésù Alifatia.
1: Bá a ṣe ń gbádùn yẹn, gbádùn ara yín.
0: Àmì àdúrà nu, àmì, àmì.
1: Bíbí tẹ́ ẹ dé bẹ̀ rò pé ẹ ti débi tó ga, ẹ ti débi kankan òpó, ó mọ̀ káwọn ọmọ yóò tún ga jù yín lọ.
0: Àmì, àmì, àmì, àmì.
1: Ẹ ó tún wá ga jù báyìí lọ, òkìkí yóò kàn dé BBC, lórí pé gbogbo ayé ni ó mọ wò
0: ní
1: Yes, sir.
0: Ẹ ṣe mo dúpẹ́
1: lẹ́pẹ́ fún ọ.
0: Thank you so much, sir. Aṣẹ́ bá mi o. Ẹyin bàbá bàbá ọ̀pọ̀lọpọ̀ mi ìrírí bẹ́ẹ̀ mo ṣì ń rọ́wọ́ yín láyé mi. Ẹyin ìyá tí mi ìrírí àìmọye àdúrà ó tiẹ̀ lẹ́nìkan ó náwọn àwọn nípèníjà ojú. Àdúrà débi kó tún máa sú mi. Bẹ́ẹ̀ lẹ́nìkan kó àwọn àfa àjọ́njọ́ kankan máa ṣàdúrà fún ọmọ ọlọ́mọ. Ẹ ní gbàrò ìbànújẹ́ lórí àwọn ọmọ yín. Momore o momore momore momore gbogbo bi ti mẹnudé pátápátá ẹdẹkun ẹforíjì mi o kẹ mọṣàlá ìgbó mi lẹni àwọn tó wà nílé ẹgbọ ìyàwó tá à ń sọrọ wọn lè dá program ṣe ṣùgbọn kí n fi ẹmí ìmoore hàn sí ni. Orúkọ mi ni Abimbola Lamidi Afalamburu kí ẹ ṣe o a tún nípàdé ayọ.

0: ẹkú lé o ṣe náà dá lẹwà ṣe náà dá ni mo bá yín
1: ìgbàyí
0: a tún kú àwọ ọrọ lẹ́níbi tẹ́ ẹ ti ń gbọ wa o
2: ìgbàyí ti dára odùn olúwa ti fẹ́
0: àmọ́ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín pàdé yín ìmọ̀lẹ́yìn ìjìnlẹ́yìn gangan ló tún ti wọlé wá bá yín ṣé àlàáfíà lẹwà bẹ́mi náà ṣe wà lónìí pàtàkì ọ̀rọ̀ mi sí ni pé ẹ máa gbọ́ rédíò dáadáa
1: bàbá bí ọba orin
0: ẹ máa gbọ́ rédíò kẹ máa gbé nù lẹ́kọ́gbọ́n ni o bẹ́ẹ̀ bá ti lówó dátà ẹ gbé sí rédíò kíkàn wá ń ṣe rédíò kan ṣá o àájá rédíò táyé ń gbọ́ tó nítumọ̀ tí kìí parọ́ tí sì í máa sojú abẹ́ ń kó tí ò torí òṣèlú gbé kalẹ̀ tó wo tí ọmọnìyàn wípé n tẹ́ ẹ bá gbọ́ ń bẹ̀ ń tó máa jọṣe gbogbo aláǹfààní ni.
1: ọpẹ́ mi lójoojúmọ́ ayé bẹ́lẹ̀ ṣàyídú.
0: ọpẹ́ náà ni mò ń dún. This is K1 the ultimate.
1: ìgbà yìí ti dára.
0: bàbá.
1: olúwa ti fẹ́ o.
2: ìgbà yìí ti dára odùn olúwa ti fẹ́.
0: àyìndé arábàǹbí.
1: ilẹ̀ ṣú ilẹ̀ mọ́ òjò rúrà òrùn rúrà ṣùgbọ́n kìíní kan ló dá mi lójú ìjì oníjà kó domi inú àpọnù láéláéláéláé aṣọ ẹlẹ́dùn márùn-ún ní aṣọ ọlọ́run wọn bá ní.
0: ó tún ti dé ṣẹlẹ̀ ṣẹ́yìn náà ń bá bó ṣe ń lọ nígboro. lẹ́yìn iṣẹ́ lètò yìí every wednesday tonic léyìí tẹ̀yìn mọ̀ ń gbé e lura bẹ́ẹ̀ bá ti rí délé akínbọ̀dé délé ìjìnlẹ̀ ẹ mọ̀ yìí pé ọmọ yẹn fẹ́ ṣe nọ́mà fún yín ni ẹ mọ̀ bá a ti máa ń ṣe o pé ní gbogbo ọjọ́ ọjọ́rùú báyìí a mọ̀ ń rara wa létí àwọn nǹkan kan tá a kì í fọkàn sí ni. bẹ́ẹ̀ lẹ mọ̀ pé ojoojúmọ́ tá à ń jí yẹn.
2: ìgbà yìí ti dára odùn olúwa ti fẹ́.
0: ọjọ́ orí wa ń dàgbà sí ní gbogbo wákàtí wákàtí àti gbogbo ìṣẹ́jú ìṣẹ́jú. alpha báwo lo ṣe ń prepare à ń lẹ̀ fọ́jú alẹ́ rẹ̀ kò sí ní tíì rẹ.
1: irú ẹyẹ mi náà fi ń sun jẹ igi olúgbìn lọ́rọ́ tèmi. àìbínú iṣẹ́ ọlọ́run wọn bá ẹ má dẹ̀nu ayinde ẹ gbọ́dọ̀ ṣọ́ ti ayinde bẹ́ẹ̀ ọkàn bá ṣọ́ ti arúgbó fún ni.
0: kò sí tí rẹ̀ ara tó ti ń ṣe kókó jàn-jàn làálàá.
1: ìjà pàṣọ ọjà mi ti yá o
2: ẹ sọ parí jẹ́ ní ìjà pàṣọ ọjà mi ti yá o.
0: èní sokoto ọ̀la kàbàǹjà ọ̀tún lajẹ́ sáré ìfẹsẹ̀ kan dé kánò ẹlòmíín lè wá mọ́tò fún gbogbo 48 hours ọjọ́ méjì non-stop.
1: ìgbà ló nígbà ńlò.
0: ó bá tún ti já ẹrù.
1: ayò sáṣọ ayé dada o.
0: tọ́ bá tún ti lóòdù ó tún ti tẹná bòmíì nìyẹn. owó tẹ̀ ń rí kí lẹ fi ń ṣe. ẹlòmíín ìlú kan ọmọ kan ìlú kan ọmọ ẹ̀lẹ́ kan ní.
1: ẹrù ọlọ́run bá a ti di èèyàn tí ó kẹrù
0: wá. ẹyin tá ń gbọ́ ilé ẹ ṣí à ẹ̀ fáwọn ẹlòmíín kan lè kẹ́kọ̀ọ́ ńbẹ ṣe ń pè bí àfọ́jú alẹ́ yín.
1: ẹ sọ parí jẹ́ níjà pàṣọ ọjà
0: ní. nígbà tẹ́ ẹ nílé.
2: ẹ sọ parí jẹ́ níjà pàṣọ ọjà ní ti a.
0: kò fìrì jọ́de mọ́ tí ó ku ẹ̀yìn àtàgbádá tí ó ku ẹ̀yìn àti dúrọ́ọ̀sì.
1: níwọ̀n sọ̀dẹ̀ ni ó kọ́ ní dòní sọ.
0: tí ó ku ẹ̀yìn àti bùbá yín.
2: ó ní iṣẹ́ ìbẹ̀rẹ̀ ṣàníjó ló ní fa àfonísùúrù tí ó sòkúta jiná.
0: ẹ gbọ́dọ̀ máa prepare fún ní gbogbo ògbà àgbà tí ń dé. ẹ̀rẹ́ wú lórí yín ni.
1: èmi ò lórí ayé pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́.
0: ẹlòmíín sì rèé àfẹ́wú ràn àfẹ́wú jíǹkì ẹ̀ rárá kò ní mọ̀ bóun ti dàgbà nígbà tí ò fi gbogbo ara ga kò tún bù ara.

jọjí ìràwọ̀ ó fi chọ láyà dìsì ni o ṣùgbọ́n mo ṣe ń wo orin yìí opposition láì ló máa wà ń bẹ̀ ẹ̀gbọ́n yẹn lásán láyà dìsì wọ́n fẹ́ràn mi gan. Agba ti nkan iwo na ma wo wu

bá ti ń raṣọ bíi méjì lọ kan kóló ńlá kan sábẹ́ bẹ́ẹ̀dì rẹ̀ àbí kó lọ sí àkáǹtì kan wọ́n máa ń ti àwọn àkáǹtì kan ní báǹkì ńgbò bá dé báǹkì wọ́n máa ṣàlàyé fún ọ ọjọ́ tó bá ẹ̀sìpẹ́ẹ̀tì gbówó kan bá wá máa jù bẹ́ẹ̀ ó lè fix ẹ̀ for the next 10 years mi ò fẹ́ débi owó tí mò ń dá pamọ́ yìí ó ẹ̀ máa bá ń dá pamọ́ o àwọn báǹkì máa ń ṣe ó lè máa dá sọ́wọ́ èmi gan bówó ègbó ẹlọ́wọ́ ẹlòmí báwo bá ṣe fún mi náà ló ṣe rí ìkan rẹ̀ gbà padà ọmọ àjẹ́ ó jẹ́ owó wẹrẹ́ o yóò máa jó didi owó aláfi okùn dì ní o yóò máa bọ̀ jù bì kan ní o lọ kan kóló lọ ọjà ní kí káfíńtọ̀ ọbọ̀ kan kóló ńlá wọ́n tọ́jú owó kékèké bẹ́ẹ̀ 1500 tọdún bá pariwo ní n tó kó sẹ́wọ̀n èyí tẹ́nu kù láyé ti ẹni mò ń rán létí lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́yìn lórí ètò tá a pè ń lẹ́yìn iṣẹ́ délé akínbọ̀dé délé ìjìnlẹ̀ ìjọ tilẹ̀ ó bá dá jókòó wọ nìkan nu yàrá tó pe lágbájá tí ò ní dáhùn tó pe kẹ́hìndé tí ò ní dáhùn tí gbogbo wọn ti fọ́n dàgbé tó jẹ́ pé ọ̀pá ló mọ̀ fi sílẹ̀ kó kí ló mọ̀ jẹ́ àwọn ìyá kan ń bẹ nínú ilé lọ́wọ́lọ́ tó ń gbọ́ mi báyìí investment tó ti ṣe ní 80s investment tó ti ṣe ní 90s ni wọ́n ń jẹ lónìí ó mọ̀ ra àwọn ìyá mi ara wọn mọ̀ dán ní tòmí àlàgbà sẹ́mà jàjà ṣeré wá sọ́jà wọ́n wá gba owó ni ọmọ mi ti ra ìsọ̀ látàyè gbọ́n.

àwọn àti santana ss lórí street ẹgbẹ́ tó bá rin fẹ́mi sólẹ̀ bá ń kí dáadáa kú oríire kú náwó omi lẹ́gbẹ́ ọkọ̀ méjì lẹ́ẹ̀kan ṣoṣo tó fẹ́ fi ṣọjọ́ bí ẹ̀ lọ́gọ́ survival kò ní jàmù kò ní forí sọgi láṣẹ ìdùmàrè epo ní ọmọ ọmọ kò ní mẹ̀jẹ̀ ọlọ́run ò ní sọ di pọ́ sí rẹ̀ wọ fẹ́mi sólà ẹ̀ ń bá ti bó ní ire yọ ire tí ẹ̀ náà ti.

sísùn rẹ ni kò ra lẹ ti kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o ti lẹ̀ ń bèrè ilé kan tàbí ilé ànípamọ́ iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Heart International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà kò wọ́n rárá bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí pápá bari bẹ̀ni ti Apple Estate fún ẹni bá ń wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí mílíọ̀nù mẹ́rin náírà ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójúoró nílùú Ìbàdàn ayé sọ díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn ẹ̀kọ́ sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ́ yàjọ́ mílíọ̀nù mẹ́ta mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà ó nílẹ̀ wa ìjáfara léwu fẹ́ni tó bá mọ iye ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkè tí ń ti Premier Mokola.

0: American Cola. Explore your freedom.
1: Má jẹ́ ó sú ẹ láti máa gbọ́ wa àti láti tẹ̀lé wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ 32FM949 ẹ̀yìn ẹ̀.
2: Kò ní sú mi, kò ní rẹ̀.
3: Ṣadé kù ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dà bíi titun.
4: Màá mi.
3: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
4: yìí. Hypo kẹ̀.
3: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
5: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
6: Stay updated with the latest headlines. Catch an in-depth analysis of top stories, making headlines across the dailies on Papers Review every weekday, 6:30 to 7:30 a.m. and Saturdays, 6 to 7 a.m. right here on 32 FM 94.9.

0: nígbà tí àìlọmọwúrà tí wọ́n jẹ́ pé ọlọ́run lọ́wọ́ báyìí wù mí rẹ́kọ̀dù jáde.
1: a sì tún lè láyé o ìṣòwò ẹlẹgbẹ̀mí pátápátá o àìlákí ń tọ́ máa ṣeré.

ẹ̀yìn náà máa gbé tẹ́bá ti ń gbọ́ ìgànnà ètò lọ bí kọ̀ọ̀kan dùnú wọ́n á dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn tẹ́ ẹ̀ ń ṣàtìlẹ́yìn fẹ́tò lálẹ́ yìí bàbá wa abiola yali yali bàbá wọ́n tún ń gbọ́ mi láti ìlú germany lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀sìn mo dúpẹ́ nílùú hamburg nílẹ̀ olómìnira germany lọ́hùn-ún àdúpẹ́ o bàbá wa charles ọ̀kan làwọn láti washington dc mo mọ rírì yín bẹ́ẹ̀ náà ni túnde alámọ̀là bọ́rọ́bọ́rọ́ ìlú ọ̀yọ́ àti gbogbo ẹ̀yìn èèyàn wa tẹ́ǹkì wa lórí ìtàkùn ayélujára ẹ ṣeun gbọ́rọ̀ bí ọwọ́ aṣọ títí wàá dijọ́ mẹ́jọ òní táwọn àkọ́tún ètò ṣàgbàdé wá sí ti gbọ̀ yín ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín bá àmọ̀tàn àdèmọlá adéjúmọ̀ ló ń dágbére wípé àìgànà

ẹni tó dúró o ẹ kú dúró ẹni tó jòkó ẹ kú àfìdí balẹ̀ níbẹ̀ hun kóró ma sa ìgbà o kóró ma sa ìgbà kóró ma sa ìgbà o kóró ma sa ìgbà àfi bí mo dáàse o dáàse o dáàse o kóró ma sa ìgbà akọ́dá ayé mojúbà o aṣẹ̀dá ayé mojúbà o mojúbà gbogbo orí adé kádé ó pẹ́ lórí o kí bàtò pẹ́ lẹ́sẹ̀ kí ẹ̀sìn ọba kọjẹ oko ọba pẹ́ kánrin ké se aboyún ilé n ó mọ bí wẹ́rẹ́ ẹni tó ti bí òní yàn kú àgàn tọwọ́ àlàbò sùn àjíǹde arọ́ mọ jẹ́ fún gbogbo wa o mojúbà gbogbo ìṣẹ̀nsẹ̀ lápapọ̀ ìṣẹ̀nsẹ̀ ò ní bàjẹ́ o ọyọ́ state ò ní bàjẹ́ gbogbo nàìjíríà ò ní bàjẹ́ lápapọ̀ adégoróyè igi àdùbí agbéfágorí ìtẹ́ lorúkọ tèmi olóyè ọ̀tún olúwawo general fún gbogbo tìbútòrò ilẹ̀ ìbàdàn lápapọ̀ mọ́gàjì ilé olúòjé ọ̀fọ̀jẹ́ ìbàdàn land gbogbo ibi tẹ́ ẹ bá bá wọ̀lú ìbàdàn ẹ wọkọ̀ tí ń bọ̀ wá sí géètì òjé ẹ sọ lóde èdè ayùn rẹ ẹ rìn sáàrin ọjà òjé ẹ béèrè bí wọ́n ti ń tẹ́ní ẹ gbé ọ̀kadà òkè ọ̀fà bàbá àṣálẹ̀ ojú ṣọ́ọ̀ṣì tó wà ń bàbá àṣálẹ̀ lọ́wọ́ ọ̀tún yín ibẹ̀lẹ̀ ti sọ̀kalẹ̀ tẹ́ ẹ bá ti gbójú sọ̀kan ẹ rí àkọmọ̀nà wa ń bẹ̀ ẹ lẹ́ ń lọ sílé bàbá ìwé ń jẹ́ àdùbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè pè mí sí 08033260141 tàbí 08053459223 tó odufa tí ẹ láǹfààní láti máa gbọ́ lásàálẹ̀ yìí òun náà ni odufa ògòdá méjì ẹ máa bá mi ká lọ ifá ni ògùn dájì àwo ìbọn ló dífá fún ìbọn ìbọn ń bẹ láàrin òsì rí ìbọn ń bẹ láàrin ọ̀tá ògùn dájì níbọn ìṣẹ́gun ọ̀tá ògùn dájì bẹ́ẹ̀ ni àwọn ọmọ aráyé ni wọ́n gbátẹ̀ mọ́ ìbọn dì o wọ́n láwọn ò ní jẹ́ kí ìbọn ráyè máa fi ohun akin ẹnu rẹ̀ sọ̀rọ̀ ojúra rẹ̀ wá mú ìbọn ìbọn fọkàntún èjì ìbọn gba ilé babaláwo lọ àwọn ọ̀tá tí wọ́n dún kòkò mọ́ yìí àwọn ọ̀tá tí wọ́n jóun ó lè máa fohun akin ẹnu òun sọ̀rọ̀ yìí ó lè ṣẹ́gun wọn báyìí ní dáfá sí wájà tí babaláwo dáfá fún ìbọn tọpọn sún tọyẹ là ògùn dá méjì lòdù tó hù lójú ọpọ́n wọ́n bá ní kí ìbọn orúbọ ìbọn ní kíni ṣe ẹbọ ìbọn ní kíni ṣe ètùtù ìbọn gbọ́rúrú ẹbọ rù babaláwo wá ń jẹ́ òye ìbọn wípé odufa tá a dá fún ọ yìí látàsìkò yìí tá a ti rúbọ yìí lọ ọ gbọ́dọ̀ sójó mọ́ o àṣẹ tí ń bẹ lára rẹ iná ló ń akin ẹnu rẹ ìpẹ́ ọ̀run rẹ nu kó o sì máa fi sọ̀rọ̀ ìbọn bá rúbọ ńgbà bá rúbọ tán jẹ́gẹ́ ń bi tí ìbọn sùn lẹ̀ gbọ́rọ́ gọ́dọ́ sí àwọn ọ̀tá tí wọ́n dún kòkò mọ́ bọn ìní bá tún lọ rí ìbá ìbọn wọ́n tẹ̀bọn lẹ́nu mọ́lẹ̀ ẹnu ẹ tọ̀sìn tọ̀sìn wọ́n tẹ̀bọn lọ́rùn mọ́lẹ̀ ọrùn ẹ nàrí náà rí wọ́n tẹ̀bọn ń dì mọ́lẹ̀ ìdí ẹ̀ gànàkú gánakú wọ́n bá tún bọ́ síbi ohun àmúṣagbára àbọn wọ́n bá tẹ ìbọn láyà mọ́lẹ̀ ayẹ takele takele ìbọn wa rántí ohun tí babaláwo rẹ̀ fi sí lẹ́nu pé kó máa fohun akin ẹnu rẹ̀ sọ̀rọ̀ gbólóhùn nǹkan náà tí ìbọn sọ fáwọn ọ̀tá rẹ̀ ni pé mo ṣẹbo ògún dájì àwọn ọ̀tá àbọn fọ́n pẹ́rẹ̀pẹ́ ibi ìbá dojúkọ ibẹ̀ láyé lọ èyí tí ń bẹ lápá ọ̀tún ọ̀tá tí ń bẹ lápá òsì èyí tí ọ̀sà wọgbó sáwọgbó èyí tí ọ̀sà wọlé sáwọlé èyí tí ọ̀ dàyàbolẹ̀ dàyàbolẹ̀ ìbọn ní ha àṣẹ̀dùn kòkò mọ́ ni lọ́pọ̀ tó báyìí ìbọn bá wá yin babaláwo babaláwo ń yin fa ifá wá ń yin olódùmarè ọba lọ́run nígbà tí ṣẹ̀dá rẹ̀ bá ṣẹ́gun gbogbo àwọn ọ̀tá rẹ̀ tán tíbọn fi ohun akẹnu rẹ̀ ṣẹ́gun àwọn ọ̀tá ní bá ń ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní babaláwo mi ń sẹ́nu eré kífá ògùn dájì àwo ìbọn ló dífá fún ìbọn ìbọn ń bẹ láàrin òsì rí ìbọn ń bẹ láàrin ọ̀tá ògùn dájì ní bá ń ṣẹ́gun ọ̀tá ògùn dájì kì í wàá ṣèbọn nìkan ìní odufo ògùn dá méjì tàṣálẹ̀ ìbáwí o ìwọ tọ́ta òjì orí múmi ìwọ tọ́ta rọ́gbà yí ọká tọ́jẹ́ pé nǹkan tiẹ̀ tọ́ bá ṣe ní máa bí ọ̀tá nú ìwọ náà wàá má ṣe tó lódùmarè fún ọ ẹlòmíì ọ̀mà ṣe rẹ àṣẹ tó lódùmarè fún ìbọn náà lohun akin ẹnu rẹ gbogbo ibi tí ìbọn bá sì ti lanu ẹ sọ̀rọ̀ kọ̀ sọ́tà tí ó dùn o ogún ọgbọ́n ẹgbẹ̀rún làákàrè ẹ̀yìn ni gbogbo wọn ń tọ́ kádàrá o àìmọ̀ pé ọ̀run ní ń dẹ lòmíì láàmú
elomiin ti sori si ise merin marun elomiin kan gbo pe o wo nkan ogun ni ko won ma lo si ti o ti e mo ru owe ti nse rara to si pese pe owo nkan ogun po o tun wa sise yo daarin kan o wa ni ko yeun a to wo ni ma to se lo loyo pa won baba wa ba rin ajo de bi kan tona won ba wa pin si meta ti won o ba mo ile ti won o ya si to ba fe ru won loju won o fi o kan kun eji won o to ifa lo ni ngba ti won ba wa mo odu to hu loju opon ta le ni to kokko da odu fa to hu loju opon ni gba wa se kini nkan teni to da odu fa yi kini nkan to se sodu fa yi toro re fi tuba toro re fi tuse ibi to ti bere ibi to ba de ati kokko ona abayo ninu odu fa hun leyin wa di jile o ko ya ti o ko eni to ba da ifa ta mo gba yi itumo to mo yan lori ni nbe nbe ngba to wa nwe ose to npe ton lori won o tun o se fa lo ni won fo mara leyin to ba ti rubo to se tutu tan awon to ni won mo tun o se won ti gbo soro re na nu won o ni pa won ogbo si mo tore eni to rubo to se tutu fun bo ba ti ni fa lo ni won fo mara o ti dandan gbogbo awon egbogi to nlo ti o sise lara re yo bere si ni mo sise ijo teda ba ti le sun to ti le da inu ro ijo na lo ti bere ase yori o adua ki takura won ka sadua lona kini ka sadua lona keji ka sadua lona keta olohun oba ope meji o be ni ko si ede to lodu mari ugbo ogboja kale ota o kowo leri oja gbese lo je bo be iwo na mo kan keji wa mo pe orun re adegoroye ige adudi agbefagori te loruko temi oloye otun oluawo general fun gbogbo tibutoro ile ibadan lapapo mo gaji ile oluoje ofoje ibadan land gbogbo bi te baba wolu ibadan lati bi kibi e wo ko ti nbo wa si gate oje e so loja oje idi ayun re erin saarin oja oje nibi ti an ti nte ni gangan e gbe okada oke ofa baba asale e so loju source to wa loke ofa baba asale te ba ti gboju so kan yin lowo otun e ri akomo na wa ndi ero bon olu eni le baba ewe nje adudi le nlo ero ba ni soro te le pe mi si 080 332 601 41 080 332 601 41 tabi 082 53 45 92 23 080 53 45 92 23 Ogunda meji lodu fa to ba wa soro nipa isegun ota isegun lori ogun gbogbo ti ba ndoju ko wa lasale yi elaboru o elaboyi elabo sise ogbo ato asure iworiwo fun

tọ́rọ ẹ̀yìn ò ní foyin sẹ́nu kó rojú èmi kọ́ o ọlọ́run ọba mi ló ní kó rí bẹ́ẹ̀ lábala ọ̀dọ̀ mi èdè táwọn kan ọmọ pè tó yẹ pé wọ̀gan fúnra rẹ̀ ọmọ ní ṣé sọ̀rọ̀ sọ̀rọ̀ lélẹ́yìí àbí ń sa bọ́lá ọlọ́run ọba mi sì ní kí tọ̀dọ̀ tèmi kọ́ máa ṣe déédéé ara yín ẹ̀ka.

ìdí tó jẹ́ kọ́kọ́ gbádùn ìjọba yìí sì yín la. Ẹ̀wọ̀n wípọ́ làwọn bá mi sọ kẹ́rẹ́ rẹ̀ kalẹ̀. Tó jò yẹn wọ́ gbàrà dáadáa. Mo wá ní ká kọ́kọ́ sara lónìí yagi yagi rẹ̀. Má ṣí àlójú òpó Facebook kọ́ máa lọ bẹ́ẹ̀ o. Má da gbogbo kọ́mẹ̀ntì rẹ̀ bẹ̀ náà jẹ́.

0: se wa ti e na o dabi ti won ni abi wa re o better ti won abi wa ti e o ti e worst omo wo won no television gba na o si fi binu pa ran ti pa kan ni o pada ma wo won na no television won radio to ti n gbo won to eyin ko me eyin ko me eyin ko me gbogbo eni o ti le poster pata atento lo won ba mi ti ni ki won fi eri le lowo wi pe iwo ni o jade nu egbe bayi lati pa kan ni won to nu orun fun o ma je won regret o ori wi po tun so fun won wi pe ibo yin le to yin ibo yin te di e ma ku o nbe orun o ma la won lori ati won to se po ti fi nkan yen den yen den tan won ere fun won ni rice apo bayi ni bi bayi awon na ti follow re ọpọlọpọ àwọn àfáà kan ni wọ́n ń kálé rẹ báyìí ní ìsìn tí wọ́n ń bọ̀ ọ́kà lámútara kaifa fàlà rọ̀bùkà àtọpọlọpọ àwọn pásítọ̀ mi torí pé táwọn ń wò ní pé bọ́ ọba ti débẹ̀ mọ́jámọ́já ó ṣe sọ́dọ̀ tàwọn náà lọ́wọ́ débẹ̀ tán lọ́n sọ wípé ṣe bá ti gbowó iṣẹ́ wọ́n ń gbà náà tá lọ bá lọ lórí irú ọ̀rọ̀ báwọn àbọ̀ àmọ́ bọ̀ ẹ̀dàgọ́ tí ẹ bá papọ̀ mọ́tọ̀dọ̀ wà lè ṣe wá bí aago mẹ́wàá àbọ̀ ti lù 10:30
1: àwọn adára lépo ẹ̀jẹ̀ tẹ́lẹ̀ tán
0: lórí ètò yín ètò wa náà ni ò tá a pè ní yọ̀bàyọ̀bà
1: ìṣọwọ́ aláàbò
0: ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ládùúgbò ti ń rí ọ wọn ti ń sùúrù gba èèyàn kan ọ̀nà rébù wa rèé bọ́ báyìí débẹ̀ gbogbo dáadáa tó nílẹ̀mípọ̀ fẹ́ ṣetán ọba débẹ̀ ọba àmì ojì ò lè ṣe o gbogbo ọwọ́ tí wọn náà sì ń sọ gbogbo ẹjẹ́ mi náà débẹ̀ lọ bú tọ̀dọ̀ mi ọmọpọ̀ ọmọdé tó níbò ń bá dàgbà orí ẹyẹlé lòun ọmọ jẹ orí ẹyẹlé kí ni òní jọmọ ó ṣe o ọ̀pọ̀lọpọ̀ bàbá mi ti ń lọ ìlú àwọn apárí àti lẹ́ni ó ti di àìríṣẹ́ mẹ́rù rẹ̀ ẹlòmíì ni yóò ṣe first time yóò ṣe jákujáku ọba wa rí pé first time ti fẹ́ parí lọ torí wípé àwọn na ọwọ́ mú second time tó kú bí ọdún díẹ̀ yóò wá padà lọ́dọ̀ àwọn èèyàn yóò bìlífù pé àwọn mugun òun jó ní àwọn èèyàn ti já jù bá lọ èmi gbà wípé orílẹ̀-èdè nàìjíríà orílẹ̀-èdè tó kún fún wàrà tó yín tó sì kún fún ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan àlùmọ́ọ́nì bàbá fún ọ ń tíkẹ́ẹ̀tì tó débẹ̀ bọ́lọ́mbá ní kíbò gbé ọ débẹ̀ ṣe dáadáa o gbogbo àwọn mọ̀mọ́ tẹ̀ ń kókì tí wọ́n ń kọrin fún ọ̀hún gbogbo àwọn bàbá tó ń rí tó ń kókì tí wọ́n ń sọ fún ọpọ́ tó ku bàbá kan bàbá bàbá jẹ́ nínú dekú èèyàn gbọ́dọ̀ mọ́ fún ọ ní nǹkan gbogbo àṣírí pátá wọn fi hàn wọ́n débẹ̀ tako sọ pàkọlùkẹ́ o bọ́bá ti di 25 minister ọmọ akíbọ́lá mọ lọ nú ìròyìn àwọn òṣèré yẹn ìròyìn ta ti rẹ̀ má lójú òpó facebook lọ mọ́ ṣí ààrẹ níbẹ̀ 32 FM 94.9 fẹ̀yìn ẹ̀ bó dójú òpó instagram wa náà àti youtube gbogbo ẹ̀ ló ṣe dáadáa láti 2FM ló sì ń gbọ̀ yọ ìkànnì tó ṣe dáadáa rédíò ẹlẹ́rọ àmì ètìtì ìkànnì adẹ́rìnpọ̀ ẹ̀kẹ́ òṣónú laughter house tá a wà lórí òkè téńté mọ́kànlá premier ń bàdàn ẹ kú kalẹ̀.

ṣùgbọ́n àwọn gan ni wọ́n ń wò wọ́n. ọ̀pọ̀lọpọ̀ mẹ́sẹ̀ẹ̀jì ni ó ti wá fún wọn rí tí wọ́n ti gbọ́. bí mẹ́sẹ̀ẹ̀jì bá ń wá bẹ́ẹ̀ tí bá ń wá bẹ́ẹ̀ fún wọn wípé ha ẹ dákun o ẹ rìnrìn àjò ń gbà báyìí o ẹ lọ báyìí o báyìí ni ó rí fún yín o. tí wọ́n bá ń wí bá ń fún ọ pé ẹ kúrò láti ìlú yín o ẹ lọ ìlú kan o ìlú tẹ́ ẹ lọ́hùn ẹ pàdé ẹnìkan bẹ́ o báyìí ni ó rí o báyìí ni ó ṣẹlẹ̀ o báyìí ni ó jẹ́ o dákun mọ̀ ń bí ọ wọ́n sọ wípé kò sí ti jẹ́mi ṣe ti. ẹlòmíì ti sọ fún ọ pé ò sí mẹ́sẹ̀ẹ̀jì lórí tí ń lò gbèsè ayé tí ń lò wọn wọ́n mọ ní ọ̀rọ̀ ẹ̀sẹ̀ àríbá yìí àwọn oníṣẹ́ bí wọ́n ti sọ ń gbà kan wípé ara rẹ̀ sì ti yá pé

Emi ati yin ko yi radio ipo bayi ngba na mo ba so mo ba lala mo won se nkan kan no hall wo gbo awon oke oke oke oke je nja won ga wan de ka gbo nsa fefe olowo mi ni microphone wa ti mo ndari eto mo ba taji ninu ti sin be lodo awon eleko atoluye wọ́n jẹ́ àmọ̀ wípé àlá ẹlòmí ọmọ ní àlá gọ ọkọ̀ gọ kankan o bóyá owó wípé ètò òdì ọkàn ọkọ̀ gọ náà ni bóyá ètò òdì ọkàn owó wípé àrùn bó ṣe fẹ́ sùn yóò o sì jí láàárọ̀ ọ̀la kó o sì máa fowó jí ọ lójú àlá nǹkan wa máa kawó tó bá gọ ni kò ní wá àlá wa jẹ́ fíìmù yorùbá mo ye agowo oje iseju mesan koja lara ago kan mo dide mo seyo mo fo gba ya isun si bi gan sun si bi gan na mo tun to won olu eta ti e tun wa pada wa loju ala ile keji to mu message wa wa to biju ta la kokon lo mo ba won ti an ja won oga wa tin to duro ki tin to wa lori duro ki gbogbo wọn ni mo tún rí microphone lọ́wọ́ mi pé mi ni mo ń sọ̀rọ̀ wájú wọn nítun tají padà

O si message ni won so fobirin. Wedding te fe se yi wa toko re mo jin wo fowo le yin lori o. Message. Gbogbo eru te ko wa foko ati yawo e ma ko bo nta afa ni benbe ni pastor ni won ni won praise. O si si message. O so pe bo ba tori pastor church yin nikan lo to gba je ba wi fun ogbo o. Ada ba ba pade pastor church yin ton lo lero na ta wa so fun pe e ma lo na be won o. Awon ajinigbe nbe lona be o. Se ngba ti ke se pastor church yin lo so fun so gba bo ni gba. Aye yen jena. Wọ́n ní bàbá ńlá nọ́sẹ̀. Usmanu Akanbi. Àti ilé gbogbo àwọn àgbàlagbà pátá ọlọ́mọjẹ ọba jẹ́. Wọ́n ní bàbá wọn la express títí ọ̀nà ọ̀rẹ́ méjì. Tọ́lọ ní kóhun Lagos Expressway rẹ̀. A ní bàbá wa jókòó nta wọn wá ní àwọn tí ẹ̀ la títí ọ̀nà Èkó. Wọ́n náà ní àyè odi wọn láṣọ àwọn ní bàbá níbẹ̀ ní ọ̀dà àárín gbọ̀ngbọ̀n Ìbàdàn. Ẹ̀wọ̀ yẹn ẹ̀wọ̀ Bólúwájí. Ẹwà wo sàlẹ́ǹjì ẹwò gbogbo ọ̀nà olódó ẹwò gbogbo ọ̀nà iye pọ̀ mẹ́sẹ̀jì ń bẹ̀. Ẹlòmíì gbàgbọ́ pé ńgbà tá a fọ́ àwọn ò tí ì sọ mọ́ rò bẹ́ẹ̀. Àyà tó mọ lọ́dọ̀ rẹ̀ wọ́n ìwé nǹkan kan o. Ń sọ fún ọpá àwọn yẹn ò rí nǹkan wọ́n ń rí àmọ́. Ẹni ọba ti jíṣẹ́ fún ọgbà kan pé ẹ dákun ẹjọ́. Ẹ ṣọ́ra pẹ̀lú oúnjẹ jíjẹ o. Ẹ ṣọ́ra pẹ̀lú nǹkan mímu o. Áńgẹ́lì tiẹ̀ lọ́lọ́run rántí òun gbà náà. Ọba Akíbọ́lá ẹ̀jẹ̀ ń ṣe ní Ṣẹ́kíbà nípele. Káwá ti ẹ̀jọ́ lọ́nú ẹ̀ gangan. Ta ló ti rí mẹ́sẹ̀jì rí tó fọ́lọ́ ẹ̀? Wà á sọ fẹ́lòmíì pé wedding tẹ́ fẹ́ ṣe ẹ foyún ṣe wedding ni o mẹ́sẹ̀jì ni o. Wedding tẹ́ fẹ́ ṣe yìí alẹ́ ẹjọ́ wedding. Aṣọ wedding ga yín ni ẹ wọ̀ sun wọn. Gbogbo ẹ̀ mọ́ mú mẹ́sẹ̀jì wà ni. Lọ sí àìdáadáa lójú òpó Facebook. 32 FM 94.9 FM yẹ. Lójú òpó YouTube wa náà gbogbo ẹ̀ tan náà ní gẹ̀ngẹ́. Bóde de Instagram àbí wa náà gbogbo ẹ̀ kílẹ̀ ní falafala. Wọ́n bọ̀ ọmọ Akíbọ́lá gbogbo ara mò ń fi bọ̀ wá. Bọ́ bá yá wà á ṣí ojú òpó lẹ̀ yányá. Mẹ́sẹ̀jì ta ló ti gbọ́ rí. Tó sì mú lò tó sì rí wípó ṣèṣore fún. Ta ló ti ṣe wípó kọ tí ọ̀gbọ́n yín sí mẹ́sẹ̀jì. Ọmọ tẹ́ ẹ bí yóò gborí ariwo. Ìmọ̀já àwọn èèyàn jókòó pọ̀ jọ nímì rẹ̀. Kò sì gbọ́. Ó sì ń bímọ ọmọ sì ń padà. Wọ́n dẹjà mẹ́sẹ̀jì. Yópa yópa létí ọ yí ní kọ́ni 32 FM 94.9. Táwa ní Laughter House lórí òkè téńté Mọ́kọ́lá. Ó ń kí yín lálẹ́ yìí níbikíbi tẹ́ ẹ bá ti ń gbọ́mi tọ́wọ́ ẹ̀jẹ̀ ètò yìí bá ń dé ní kọ́ni yìí. Pípa kú àtàárọ̀ o. Àkúnṣẹ́ lónìí tọ́lọ́run ọba àmì sọ wa lọ tó sì tún sọ wa bọ̀. Ó sì ṣe wípé sí sọ́lọ tí ń sọ wa bọ̀. Kìí ṣe wípé bọ́ yá. Nǹkan kan lámọ̀ ṣe tọ́jẹ́gbẹ́ wa lọ́lọ́run kàkà wá sí láàrin àwọn tọ́lọ́run ọba àmì kà sí. Ẹ kú kalẹ̀.

0: Aya jẹ nsọju obo le fe yin ti a 0705 odometa 949 0705 odometa 949 08097 odometa 949 +23490622 odometa 949 Eba wo ogun iseju ti ku lara ago mokola Lẹni yi to je on the 22 ninu oṣu July odun 2026 Hello
1: Hello
0: Ema kale
1: Oruko mi ni Aikmas lati Alakia
0: Se wa dada ma
1: Adepe o
0: Awa ni ya kwa Yes ma
1: Message la gbara gan
0: Bẹni ma
1: O po gan o ti te ni po dada bo ile ti o se ndun mi dola
0: Ewo
1: won si dada ni year 2020
0: Ma
1: 2005
0: Ah
1: mo kan la ni emo emi o like tete mo e te go so mo kan ri eni yen ni o ya ni ba ro mu ba ro mu wa sare ni ba ro to ba ni ki lo ta ni fe da ru ko tete e ko da bi ku lu oja
0: yes ma
1: o sa ko fun mi o ko number yen to na ma ru bi ta ba ko boya 14 dash kini kan o ba ni ki tete lo fi owo si o ba ni mo ti gbori mo se ta jini wa ko sile Fellow shaking only, oh, I won't be a tantar, singing a journey to ten. You are off me. You are your joy and Timokan, you can share your daddy lock your name, but it's what caused a kioski.
0: Eh, but I say,
1: you say, what you call him, call it, say, in a tidy, you say,
0: couldn't budget.
1: And that's a way,
0: and that's a better name. And that was about him, where Judge Jomon is shaking it, Willie. Opolopo awon eyan be loju opo ton na fe so riri won hello hello e ma kale hello
2: dan ma samu
0: e ma kale
2: alaafia fun reto
0: alaafia fe tin pe o
2: omo oba gbeja gbajumo oje labi lati dare badon
0: oni baje fun oni baje fun
2: seri kini won pe ni message
0: mo gbo
2: aso tele ni de yoruba
0: kabesi
2: se wa ri enta fi ran ti o je egbe ni fun
0: oh oh
2: enta wa fi ran gangan to tun wa nje na
0: ti se balabala
2: egbe ni fun na
0: eba
2: se wa ri aten to nje ta fi ran aten ta ran si a mejeji o mo gbogbon
0: eba eba
2: tori pe ta ba fogbon se ibi e ka lele ka rombo
0: oh oh oh oh
2: alapo lo ma teyin ati gbogbo wa papatanta ngbeto lasale won ni ni ran bi si wa o
0: ami olorun ba
2: to ba de sele ko ni sele lori wa lagba olorun tomo tomo
0: ami olorun
2: alaafia tomo
0: alaafia fe tin pe o e se won hello
3: hello e kale
0: e ma kale oruko yin ati bole tin ba mi soro
3: iya ni question
0: na mama na ara se wa pa
3: awa pa o
0: kini n pe ni message yes ma kini n je message
3: ni message
0: yes ma
3: message je iton Ito ni fun yan.
0: Non pe be.
3: Ito ni ni message je. Pe yan o gba ko de se ko bo se ye ko ri. Ai mo je message la wa na ti tele. O de je pe o yori si rere leni.
0: Kabisi.
3: Won ke yan o sori kankan. Ni message ngba mi. O ma fa nkan mi sinu aye ni.
0: Esun gan ni ma.
3: Ito ni ni message je.
0: Esun ma.
3: E ma ti si.
0: Yes ma. Hello. Hello. Hello. Hello. Emma Kalesa.
4: Sir,
0: Abisi.
4: Ene kan wa de pe ori na sin yan kan do ko ko lo se kan ba lo joje. Eni o de si, o de ba be lo be.
0: Kai.
4: Ana jamu ni se obo o.
0: Ami Olorun ba. E se o.
4: Mo de se obo.
0: Hello.
5: Hello, Abdulla.
0: E ma kale.
5: E kale.
0: Message kini je be o ko yin.
5: Se ke da wo ni.
0: Se wa dada. Se wa dada.
5: Ala fi a.
0: Mo gbo yin sa.
5: Message lagbara.
0: Oh oh.
5: Ya ma te ba fe message ti o ba ti tele. olùdẹ́bìtì olùsoríire ni yóò bá ti á tẹ̀lé yóò sì máa bá yí ilé ayé
0: kábíyèsí ọlọ́run lọ́mọdé àríwá àlá ẹ ṣeun. Hello. Wọ́n ló ń jẹun. Salawa Benelele. Àwọn ODC record wọn. Hello.
6: Hello.
0: Ẹ máa ká lẹ̀.
6: Hello.
0: Hello ẹ ká lẹ̀ o.
6: Hello.
0: Hello ẹ ká lẹ̀. Hello. Wọ́n ló. 07070549 09 0809 70949 plus 234 906 2 2949
6: Ayasamu.
0: Ẹ mà káà lẹ̀.
6: Ẹ kò má bá yín kẹ.
0: Inú rẹ̀ ló.
6: Ẹ ní sọ̀rọ̀.
0: Ọlọ́run ni.
6: Ẹ fẹ́ yìí ń tọ́ dáa ni. Bí máa tọ́ nǹkan burúkú mi tí ó tọ́yàn sọ náà tí yóò fi bọ́ sí rere. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mi wọ́n ti sọ di nǹkan jẹun.
0: Bẹ́ẹ̀ni.
6: Wọ́n a máa rí nàrọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ gbọ́n
0: Ẹṣun.
6: Ẹ kú ètò.
0: Ọlọ́run ni ọba. Hello.
7: Hello.
0: Ẹ mà kálẹ̀.
7: Ẹ kálẹ̀ kú ètò.
0: Ọlọ́run kú ètò ẹ.
7: Mẹ́sẹ̀jì tó lágbára ni.
0: Ta ló ń sọ̀rọ̀?
7: Mrs. Bọ́lá ni. Sàlámì látòkìá.
0: Mi ò gbọ́.
7: Mrs. Bọ́lá látòkìá.
0: Mrs. Bọ́lá láti òkìá.
7: Òkìá òkìá ọmí àjẹ.
0: Ókè, mo wà pẹ̀lú yín.
7: Mẹ́sẹ̀jì jẹ́ tó lágbára. Wọ́n ti gbà tí mo wà ní ṣíṣí ní àrá mi ti ṣíṣe. Mo máa ń kírun gan. Mẹ́kánì yẹn ń láti dúró lábẹ́ bíríjì ọba yìí ń sọ fún mi pé bàbá ọmọ ẹlẹ́sìn o mo náà kí mi yẹn mọ́ ẹ lọ́wọ́ sọ ogun ayé ẹ̀yìn lẹ́gbàá fún ara yín mo dẹ̀ gbà bẹ́ẹ̀ so láti dá kàtí yẹn lọ ayé mi bẹ́ẹ̀ ní ìṣòro.
0: Kábíyèsí kábíyèsí ẹ ṣeun mọ.
7: Ẹ ṣe ti lágbára.
0: Ẹ ṣeun. Lọ́jọ́ ọ̀pọ̀ Facebook ṣí ààrẹ níbẹ̀. Lójú ọ̀pọ̀ Facebook jẹ́ rí mẹ́sẹ̀jì rẹ̀ ń bẹ̀ kó dúró kákáráká. Hello. Ẹ mà ká lẹ̀. Àmì Ọlọ́run àti tẹ̀yìn náà ó kọ yín àti bọ́lẹ̀ tí ń bá wa sọ̀rọ̀. Àṣẹ ní fóònù. Àmì náà wá wà lọ́rùn yìí ẹ̀yìn. Ẹ pẹ̀lẹ́ ṣe wà dáadáa. Gbogbo ilé ń kọ́ o. Ọlọ́run kú ètò ẹ̀. Àmì. À ń jèrè. Tẹ́tẹ́ fẹ́ wí nẹ́nu. Ẹ̀lọ́. Ẹ̀lọ́ tẹ́tẹ́ fẹ́ wí nẹ́nu.
8: Ọ̀rọ̀ mẹ́sẹ̀jì tó sọ ọ̀rọ̀ gidi ni.
0: Ok, ó ti ṣẹlẹ̀.
8: Ó ti ọdún tí wọ́n ní kí àbẹ̀jọ́
0: fẹ́ ọ.
8: Kíní kan tó dẹ̀já.
0: Ee.
8: Amantafin kin.
0: Ee.
8: Kọ́lọ́run tó padà wá tari ìbejì sí agbára lọ́wọ́ tó fi kọ́
0: mẹ́sẹ̀jì. Ẹ̀yẹ wa gbọ́ ẹ̀mí lọ. Ṣé bí mẹ́sẹ̀jì náà ni wọ́n sọ pé ìyá àbejì Ọláwálé Àrẹ̀mú lọ́ọ́ fẹ́ o. Tí o sì ẹ lọ sùn. Ọláwálé Àrẹ̀mú. Ìyá bọ̀dá rẹ̀ kan. Wọ́n máa sọ fún òbí mi. Ọmọ yín yìí tẹ́ bí. Ojú èrí báyìí gbà náà o. Ẹ máa tra ìpẹ́ gírun orí rẹ o. Ó ṣe pọ́ ọmọ náà ó sì di ẹni tí ó máa jíṣẹ́ olúwa. Ọmọ kan ní abí bá pé bí wọ́n bá gírun eré ẹ̀ kí lọ́gbà ó lóun ọgbà adìẹ. Níbo náà ó ti rówó adìẹ ó tún ṣe sa àwọn tó bí báwọn bá gẹrun ẹkí lọ́gbà olóhùn ọgbà pẹpẹ yẹ báwọn bá tún gẹrun ẹkí lọ́gbà òhun ọgbẹran báwọn bá tún gẹrun ẹkí lọ́gbà olóhùn ọgbà mọ̀ọ́lú mo ní máa gbé kí. Hello. Emma Kalesa.
9: Kalesa, Baba Wanka.
0: Baba da da.
9: Tani.
0: Shia dada leju opo Facebook de fi comment re na.

0: ọjọ́ ẹja sáré mọ́ ẹgbẹ́ yín lọ́nu àbálá ẹgbẹ́ ìyẹ̀wò yìí dádì ẹ̀yìn dà lálẹ́ yìí mọ́mí ẹ̀yìn náà dà. Hello. Ẹ̀ka alẹ́ o. Mi ò gbọ́. Ṣé ẹ wà dáadáa? À ń gbọ́ yín ẹgbọ́n sókè.
1: Yẹrí àlàkà ìwòye aláwùgọ.
0: Bẹ́ẹ̀ni. Ẹni ọba ńlá ni kó mojú tó bí ó ṣolú sàn sí.
1: Ẹ àlàbáyàn sọ̀rọ̀ mi.
0: Bẹ́ẹ̀ni.
1: So, mi ò bá ti lálà. Àtọ́ mi sọ́nà nínú ẹ̀mí. Ìgbẹ́ tí ò bá jẹ́ ìgbàgbọ́. Àlàtẹ̀dẹ̀ ń wòye. Ẹ bá lára tó lágbára jù gan. Tí ò là tó jẹ́ gbàrà tí ò dá. Wọ́n ní ká lọ rọ̀. Islam wọn ní kí ẹ lọrọ fẹni tó ní mímọ tàbí ọdún tó jọrọ èèyàn tó dólùfẹ èèyàn even tó bá lálà tí ò dá kéèyàn fún olólùfẹ yẹn tó ra kò bí ṣe pé ẹyẹ tẹyàn ń fẹ o ẹ tó fẹ yẹn mo sọ pé àlàfín mo láì dá báyìí òun sì lágbà báibáì tí ẹ olólùfẹ yẹn bá sọ pé òní rí bẹ́ẹ̀ jàre àlàdáadá lọlá àlàdáadáa láti sọ wọn ṣe ní kéèyàn máa tó bá ti lálà tó ṣe tó bá ń tó dẹ bẹ̀rẹ̀ gbé lọ fẹni tó ní màtí tó nífẹ̀ẹ́ because ẹ tó nífẹ̀ẹ́ á tó wá sọ pé dáadáa lọ òjẹ tí ò nífẹ̀ẹ́ yẹn tí ò mọ ọlọ àlá tó láyé bí ó ṣe fẹ́ lù ẹ ṣe ni kéèyàn wọn ṣàkíyèsí àti máa lọ ààrẹ.
0: Bẹ́ẹ̀ni ẹ ṣeun gan ni mà ẹ ṣeun.
1: Láti sọ àwọn ìyá wa sọ pé lórí àkìtì tí ọba ti dà wá nìkan má sọ má sọ.
0: Orúkọ yín lẹ́ẹ̀kan sí mà.
1: Àǹtí Àyìnkẹ́ látòlúyọ̀lì.
0: Kò ní bàjẹ́ fún yín. Kíní kan wá ń bẹ láyé lákòókò yìí. Ó ní mo fẹ́ ká jọ gbé yẹ̀wò nínú abala ẹgbẹ́ yẹ̀wò. Ṣé bá yẹ sí dà yìí? Ṣé dáyé sọra rẹ̀ dì yìí? Sọ̀rẹ̀ ń bẹ mọ́. Ta lọ̀rẹ́ ẹ̀ tì yín? Ibi à ń bọ̀ nù ṣe rí pé kò jìnnà àmọ́ lọ́fà. Ẹlòmíràn ni òun lórí ọ̀rẹ́ láyé. Ṣé láyé tọ́rẹ̀ ti ń gbọ́ ọkọ ọ̀rẹ́ rẹ̀? Láyé tọ́rẹ̀ ti ń di bágìn bí wọ́n ṣe jọ yanjú ọ̀rẹ́ rẹ̀ orí owó tọ́ ya.

0: Praise the Lord. Orúkọ mi ni Godwin Franka, à ń gbé ní Odógúnyán. So ẹ̀rín mi àkọ́kọ́, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí Ọlọ́run ti lo ìjọ yìí sínú ayé mi gan. Tẹ́lẹ̀ mi ìgbàgbọ́ nínú ìpè yìí, gbogbo àtọ́kọ mi mú mi wọ bí. Mo wá ń sọ pé pé èrò tẹ ti pọ̀ jù bíi pé ṣé ò ti elérò ni bí mi ì nílé lọ. Mo ṣàkúrò ń bẹ̀ mọ́
1: Ọlọ́run. Àwọn ní eré ìwọ irú ṣọ́ọ̀ṣì wo ni wọ́n like?
0: Mi mo pe ise iyanu to be bi ba le ro fi po.
1: Okay, o ro ko wori nkan mo le nbe ni. Oro re ti ye mi o ya.
0: Mo sa wa church kan ni itosi ile wa ti mo lo. So igba to wa ya ti bi oko mi se so fun mi jo pe pe new site awon na fe se service o se mo ma wa mo ni e je ki lo bo te o ba ti pogbe mi ma sa pada o. O sa yin oju si mi le me wa pe o gudo Olorun o gudo Olorun. O de ni soro ko time atoko mi ti la ko ya to so fun mi pe a ma lo ogu. Gbogbo yẹn 24,000 ni àdè máa lò fún 14 days tí bá lo ọkọ mi náà máa lò. Owó yẹn dẹ̀ ti pọ̀ jù níjọ́ kọ̀ọ̀kan fún 14 days. Mo ṣàdé
1: ìgbà ìjọ yẹn. Ok, ọjọ́ kọ̀ọ̀kan 24,000.
0: Bẹ́ẹ̀ni.
1: Times 14. Ẹyin tí wọ́n máa ṣe ẹ́ mọ́ ṣẹ́ o. Torí kò láìkí ṣọ́ọ̀ṣì lérò bóyá.
0: So mo ṣá wa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run níjọ́ yẹn bá ṣe dé ibà yìí. Tí wòlíì wa wọn làwọn iṣẹ́ torí òkò dé ni pé wọ́n mú kíní kò wóróró báyìí pé ká dà sínú omi àti òróró. Owó alẹ́ mo ní jẹjẹ ń tra eléwo torí kèrò wọn yẹn a ti gbìyànjú gbà tí ò ti bọ́ sí ọkọ mi ní kì í kúkú ṣe pé a nídìí ọmọ yẹn bẹ́ẹ̀ yẹn náà pé ká gbójú kúrò ń bẹ́ẹ̀ pé kò kúkú tì sówó. So ìjọ yẹn báyìí bí wòlíì ṣe ní pé pé ká tọrọ nǹkan ńlá ká tọrọ bí nǹkan tó bá jọ wá lógún gan èmi ò tiẹ̀ torí pé torí mo ti mọ̀ pé tí mi bá ti ṣe ogun yẹn mi lè rí nǹkan tí mò ń wá. Bọ́ mi kan wà tí ò dẹ̀ tí ìbí mọ tóun náà wojú Ọlọ́run wọn ti wà ní 7 years in marriage. Mo ní àwọn olóhùn tiẹ̀ fẹ́ gbọ́ mi lọ́mọ. Wòlíì wa ní tó bá ti ń béèrè fáwọn ara ẹ kó máa béèrè fáwọn ẹbí ẹ àwọn ẹbí mi mo ṣáà ń béèrè fún èmi yẹn kò ní ò tiẹ̀ béèrè fára ẹ bó tiẹ̀ jó bìrì kí n tiẹ̀ mọ̀ kí n ti mọ̀ pé ọmọ ayá bẹ̀yẹn kí n ti béèrè méjì mi mọ̀. So Ọlọ́run ṣáà wá.
1: Ẹ pàtẹ ọ fún Jésù. Ọlọ́run á wo ọmọ yẹn á dá
2: sí.
1: Ẹ dẹ̀ máa rí ìyanu.
3: Pẹ̀dúà
4: àgbẹ̀
3: gbogbo ọ̀rọ̀ òdì
4: tó
3: ṣiṣẹ́ lára rẹ̀
4: kò
3: gbiná dẹ̀ kò gbiná kò gbiná gbiná gbiná fọwọ́ sọ sọ pé mo mọ̀ mo máa ṣe rere mo mọ̀ mo máa ráàánú mo mọ̀ mo máa dókè mo mọ̀ ẹni òkè ní mi mi ò kí sẹ́ni ilẹ̀ bí ọ̀tá tiẹ̀ gbógun máa borí bí mo ṣubú máa dìde. Bí mo bá wà lẹ́yìn, máa déwájú torí àwọn tó dúró di olúwa yóò tu agbára wa ṣe. A ó fi ìyẹ́fọ́ mi dì, a sáré kò ní rẹwà, a rìn àárẹ̀ ò ní mú wa. Mo gbàdúrà fún ọ, wọn ní dọ́dún ọ. Mena aka àdọ́bí àlejò, ebèbèdú adáyà, gbogbo ajá ni dúró. Olúwa sá wọn nídà. You are unstoppable. Fọwọ́ sọ̀yà, I am unstoppable.
4: Sọbẹ̀
3: sókè.
4: Èmi ò ṣe dádúró.
3: Sọbẹ̀ sókè.
4: I am unstoppable.
3: Ìpinnu tó máa ní nìyẹn.
4: That is the decision.
3: Wọ́n fi ọjọ́ àánú ṣe awẹ́wà.
4: Then we use day of mercy for that.
3: Ọjọ́ àánú.
4: The day of mercy.
3: Mọ̀ fi ṣeré.
4: Don't play with it.
3: Ọjọ́ tó máa yí nǹkan padà
4: ni. If they take to transform things.
3: Tó bá ti kú ò ní yàrá ìpinnu.
4: When you come from that one decision.
3: Àti ìgbàgbọ́.
4: And faith.
3: Ó di yàrá àdúrà.
4: Enter to room of prayer.
3: Ìlú àdúrà.
4: Pray.
3: Láti yí nǹkan padà.
4: It is the prayer you take this. By the power of Holy
3: Spirit.
4: Sir.
3: Ọmọ ilé ṣe rere.
4: All your children can prosper.
3: Bẹ́ẹ̀ni sá.
4: Yes, mama.
3: Egebe nuna.
4: Yes, mama.
3: All your children can prosper. Arọ̀ nǹkan bí alẹ́ gẹ̀ẹ́jì. Mẹ̀dú alẹ́dẹ́ ẹ̀pẹ̀lú àdá.
4: Ẹ̀mí mímọ́.
3: N tó bá ti pè wọ́n náà ń jẹ́.
4: What you call them without a
3: word. Orúkọ tó bá sọ wọ́n ni.
4: The name you give
3: them. Orúkọ tèmi báyìí.
4: My own name.
3: My name is Blessing.
4: My name is Success.
3: Bínú sí mi
4: pé
3: mo lè mọ́ dè ní
4: o
3: mo ní àbẹ́ mi ayé ẹ̀nẹ́kẹ̀kẹ́ lè bẹ̀rù àṣà ìbàdúlì àgbà ta ló lè kọ́wọ́ bọ̀ náà kí náà má jó mi ò gbàjẹ́ lọ́wọ́ wọ́n dẹ̀ lè bá yàn mọ́ lọ́jẹ́ ọ̀gá ìwọ ni o mọ̀ gbéra ẹ̀lẹ̀ lọ́dì náà ẹ jẹ́ ká pọ̀ àwọn ẹlẹ́rìí wa
4: àgbàdua.
5: Orúkọ mi ni Esther Muyin Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá ọtọ́rítì èyí ni àkọ́kọ́ tí màá kọ́kọ́ rí wọn.
3: Èmi gan rí yín rí.
5: Bẹ́ẹ̀ni sà mi rí yín rí sà ọmọ yín lórí afẹ́fẹ́ ni mí. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìpè yín tó ń ṣẹ́ ogun oríṣiríṣi nínú ayé mi. mo gbe olorun alaye ga ni o mo dupa lowo olorun alaye nitori pe emi ti mo duro mo je eni to ya pe mi ko si eni to nse anu fun mi be ni ṣugbọn nipasẹ adura ori afẹfẹ baba mo ri anu gba ikeji emi ti mo duro yi mi fun ara mi ki nse ohun kan rere ohun ayo kokan ri bo mo dupe lowo olorun fun olorun alaye ni emi ni ati bi jeta ti mo ti gbo tori ko si mo ma n gbo program yi ni araro beti ni ijeta ati ana yen mi raye wa ṣugbọn bi mo se sumoju okan mi o bale moju leni emi yen sa so pe ki n lo mi ti e pipi emi ti e se ni ti mi ro gan bi mo se so fọkan mi ko so moto mo wa so fọkan mi pe ko jọ ohun gan lo bi se mo ni ko jọ ko gbe mi de odo baba authority ko gbe mi de ibi tori mi mo be awon lo gbe mi wa bi laaro e mo de dupa lawon olorun o ni eri kan ti mo fe je eri yen ni pe ni omo mi kan wa ni UK o ti lo o ti bimo o sohun o wa fe se wedding ni osu yi ni on 30 osu so iyawo yen o sabe si ni lara pe dodo ni kan wa se nkan won ti se won ti wo so tan ti se court wedding kan to lo pe kan wa san kan ri omo yen o de ti ni iwe igbelu nkan yen wa o wa o ni gbogbo idile lara gan to je pe an sasa tun sasa mu ani o mo ani mo wa pe omo yen mo ni se oni gbagbo mo ni baba kan wa o mo ni baba authority ni mo ni mi mo won ri o mo ni be tori afefe ni mo ni mommy mi iya mi mo ni o n gbo o mo la awon aunty mi gbo mo ni gbogbo wa lo n gbo mo ni so igba to wa ya asam ti baba n fun wa lara aro yen na mo send e si mo wa dupe lowo olorun baba authority omo yi wa pe lana pe ati iwe toun ati tiyawo pe won ti fun
4: ah e ti de and now what's the big impasse?
2: Spread your hand this way as I authorize.
4: Mama, you don't want to sink,
2: Karin.